0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára.

ìmúralọ́wọ́. Eré ìje yìí kì í ṣe ti alágbára. Adàbàgbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọn sílẹ̀. Adaba 88.9 FM ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

ìgbọ́nu ètò ìyàwó kẹ́kọ̀ọ́ yìí ni netfund falẹ̀ ńṣe ni ẹgbẹ́ ọ̀hún ló ṣe ìkìlọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ náà ní orílẹ̀-èdè nàìjíríà ló ṣe ṣe kí wọ́n gùnlé ìfẹ̀hónú alálàáfíà káàkiri orílẹ̀-èdè yìí tí wọn ò bá tètè yanjú ọ̀rọ̀ ọ̀hún ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà kọrin akíntayẹ babatunde hafiz òun ló fojú ọ̀rọ̀ orílẹ̀-èdè nínú àtẹ̀jáde tó fi ta ó ní ẹgbẹ́ ọ̀hún òun jẹ́ pé wọ́n ti gba onírú ẹ̀sùn látọ̀dọ̀ àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ àǹfààní ẹ̀ tí wọ́n sì ní wọn ò san owó eléyìí tó jẹ́ àjẹmọ́nú wọn ọ̀hún láti bíi oṣù méjì ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ nàìjíríà audu titus amba ló ti kọminú báyìí lórí ìpèníjà eléyìí tó jẹ́ pé ó ń kojú àwọn iléèwé káàkiri orílẹ̀-èdè nàìjíríà ó ṣe ìkìlọ̀ wípé eléyìí gan náà ló ń dúnkùkù lájà mọ ọjọ́ iwájú ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí ó sọ̀rọ̀ náà nígbà tó ń báwọn oníròyìn fọ̀rọ̀ jomitó rọ̀rọ̀ ní jalingo lópin ọ̀sẹ̀ tá a wà yìí àmbà ó ní bí wọ́n ti ń ṣe ìkọlù sáwọn iléèwé àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ òun náà ló jẹ́ pé ó ń fi ojú mẹ́rí akitiyan láti lè jẹ́ kí ẹ̀ka ètò ẹ̀kọ́ kó túbọ̀ dúró re sí i pásítọ̀ kan nípínlẹ̀ anambra harrison charles anazodo ti ìjọ day spring assembly church lọ́jẹ́ pé wọ́n ti fi kélé òfin gbé báyìí lórí ẹ̀sùn wípé ọ̀tàn àwọn tọ́jẹ́ obìnrin tí wọ́n ti lọ́kọ̀ tó dé tó tóbi àádọ́rin márùnléníàádọ́rin ọ̀tàn wọ́n ti látọ̀dọ̀ ọkọ wọn tó sì jẹ́ pé ó tún fẹ́ wọn àwọn aláṣẹ wọn fi léde wípé ìwádìí ó ti ń lọ lọ́wọ́ lórí eléyìí gẹ́gẹ́ bí wọ́n ti fi ẹ̀sùn pé ó ń gba ìyàwó oníyàwó wọ́n fi kàn án àti wípé ó tún ṣe fàyàwó àwọn ọmọ pẹ̀lú eléyìí nínú ilé ìjọsìn rẹ̀ ìṣe ni àwọn ikọ̀ elétò ààbò ìbílẹ̀ nípínlẹ̀ anambra ni wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ pé pásítọ̀ ọ̀hún ló ti wà ní àkàtà wọn ǹjẹ́ ibi tí àrìmọ́ rèé lórí ìròyìn ní kùtù àì fún ti àárọ̀ tòní sunday ajíbọ́yè lólóòtú ròyìn ọ̀pọ̀ ẹ̀yẹmí jọ̀ọ́dánumọ́wá sétígbọ́yìn akúsinmi ò ní o ọ̀pọ̀ rẹ̀ láòṣe lókè pẹ̀.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Ilé-ìwé St. Thomas Aquinas College nílùú Àkúrẹ́ pé ọdún 75 years. Kale to àjọ̀dún náà yóò ṣe lọ rèé ní ọjọ́ Wednesday, ọjọ́ 24 oṣù kẹfà. Ní a ó ṣe àṣekágbá ìdíje àròkọ àti ìtàn. Ìyún essay writing and history quiz láàrin àwọn akẹ́kọ̀ọ́. Ní ọjọ́ Thursday, ọjọ́ 25, ni a ó ṣe ìfigagbága eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láàrin àwọn akẹ́kọ̀ọ́ iléèwé oríṣiríṣi. Ọjọ́ Friday, ọjọ́ 25, la ó ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe ìyún project commissioning. Tí ó bá wá di ọjọ́ Saturday, ọjọ́ 27 ni a ó ṣe dinner party ní gbọ̀ngàn ìgbàlejò tí a mọ̀ sí The Dome nílùú Àkúrẹ́, níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yóò ti máa gba àmì ẹ̀yẹ. Ní dédé agogo 6 ìrọ̀lẹ́ ní ọjọ́ Sunday, ọjọ́ 28, ni a ó parapọ̀ láti ṣe ìdúpẹ́ nínú ìjọ Mary Queen of Angel Catholic Church Hospital Road nílùú Àkúrẹ́. Ní dédé agogo 10 òwúrọ̀, gbogbo ènìyàn ẹ wá bá wa yọ̀ ACA at 75.
2: Ìyá bìjà ogun ọmọ bìjà ìborí ọ̀tẹ̀ ọmọ ọmọ bìjà ní ìjọ Reconciliation and Liberty Bible Church lẹ́yìn Olúkayọ̀dé House Ọ̀ṣẹ́lẹ̀ roundabout àti èyí tí ó wà ní Reconciliation and Liberty Bible Church Ìdọ̀rùn Èrò beside Newtown Market Òkè Àró Àkúrẹ́ Ondo State. Àṣírí agbára bìjà Olúwa yóò fi ọ́ kí wọ́n kí o bá lè di alágbára. Àṣírí ìṣẹ́gun ọmọ bìjà Olúwa yóò fi yé ọ kí o bá lè di aṣẹ́gun àti ìjìnlẹ̀ ìmúborí ọ̀tẹ̀ àti ìgbáradì òkùnkùn ọmọ ọmọ bìjà kí o bá lè borí gbogbo ìkórajọpọ̀ òkùnkùn lòdì sí ayé rẹ. Ní ibi ìṣípayá tí Ọlọ́run yóò máa tú àṣírí rẹ̀ ní Reconciliation and Liberty Bible Church ní Newtown ní aago 8:00-10:00 gbogbo ọjọ́ ìsinmi tó ń bẹ nínú oṣù Ju àti ní aago 10:50 ní ẹ̀yìn Olúkayọ̀dé ní Reconciliation tó wà níbẹ̀ ní gbogbo ọjọ́ Sunday tí ń bẹ ní oṣù Ju. Wá gbogbo ayé rẹ ni yóò ṣẹ́ wá gbogbo ọ̀tẹ̀ tí ọ̀tá ń dì lòdì sí ọ ni ó borí ìdáǹdè yóò wà ìtúsílẹ̀ yóò wà àdúrà ìṣẹ́gun yóò wà gbogbo ará ilé rẹ ni kí o pè wá o. Lẹ́ẹ̀kan sí ìjà bìjà ogun ọmọ bìjà ìborí ọ̀tá ọmọ ọmọ bìjà ni Olúwa yóò máa tú àṣírí rẹ̀ fún gbogbo wa ní Reconciliation and Liberty Bible Church 8 a.m. to 10 a.m. and 10 a.m. to 12 ní Newtown àti ẹ̀yìn Olúkayọ̀dé. Olúwa yóò bùkún un yín. Àmì
3: òṣùpá sídìkì ẹ̀ láyé ńlọ sídìkì ẹ̀ láyé ńlọ sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ńlọ ogun mẹ́ta lọ́gbọ̀ kó mára láwìn ó padà ti dópin sọ̀ǹtagbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ńlọ sọ̀ǹtagbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ńlọ. Kọ́ tó bá ti fẹ́ àtúbá jẹ́ electrical appliances computer àti computer accessories wọ́n ń ta automobiles oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀ díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín wọn a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ́ wọn sí lórí ẹ lè download app yìí lórí app store.
4: So things don easy for night.

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣì ẹ kan sùn lọ ni.
1: Abba ayé òkú tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
2: A jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kàn máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n ṣẹ́ tó ti sún yálà ọfẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn ó di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
3: Ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhabayin tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé fóònù ni o laptop ni o mattress ni o kettle pot ni o
2: gas ra gangan
3: bẹ́ẹ̀ fẹ́ ra aga ó wà nbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
2: àwọn
3: kíní bẹ́ẹ̀ni kí wọ́n lọ láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
2: Ogójì ọ̀sẹ̀.
3: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
2: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
3: Ẹ ṣeun olóòtú ṣe rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ sàn yòókù fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó yòókù ní oṣù míì tá a bọ̀ sí tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
2: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn.
3: Ẹ ṣeun olóòtú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
2: eléyìí
3: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
2: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn.
3: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò inú làǹpẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín á jẹ́ pé mọ́tò tẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
2: Níbo ni ọ́fíìsì yín?
4: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Factochi Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
3: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó bẹ́ẹ̀ ni olóòtú.
1: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 070-7454-2995 lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
5: 9-5.
3: Ẹ ṣeun olóòtú.
2: Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó lè bàdẹ tí ó ní dúkìá.
6: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
7: Wo ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wà ní jò. Gáàsì sílíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀.

0: Give it my full care.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
2: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
3: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure, korojo gbogbo bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 Aba Make Sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, a po gede gede do ti ara danu, logo lo mo Korea baduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadaki fonte gugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugbu iga ija wa ija osi always guide me
4: Ah, ma ti eri ni gboro lenu ojo meta yi. Wo, be la bi ni, isoro isara ina mo ni. Bo ba ji, gbogbo ara ma ro mi, isara yo ma fa mi so lati bara idide ese. Ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le. Ise lowo mi ma nkuriri, ati ese mi ti ma kan mi gogo, koda irorun su dede. Wo, ore mo ti gbiyanju gbiyanju, o ro na ba yo je. Aye ohun ti e wa su mi.
3: Agbo yi ise lo se je lobe. Se wo gbo nipa baba oke ogun ni. Ogulu Gọdẹ tó fi wí àtẹ̀gbọ́ sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460619. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Sẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí bàbá ẹ bá wa kí gbogbo ọmọ nàìjíríà.
6: O ṣe atọ́kùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ ohun kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíì lólé ayé kọ́lọ́ má jẹ́ ká làáfíà ara wo di fi àfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19
5: ẹ ṣeun bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀.
6: O ṣe atọ́kùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ ọkọ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ náà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ báyìí tó bá fẹsẹ lẹ báyìí yóò rí pé ṣẹlẹsẹ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ lé ẹgún tàbí egbò wà nínú àtẹlẹsẹ rẹ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májèlé adáká tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹmi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419

Ìwé àtẹ̀gùn ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.

0: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀ jínsẹ̀ ń ṣínú. Pantan yoga, wrist watches, awoka, senator dressing, resource control ní yíṣù. Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ògbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ ta ti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣẹ̀lẹ̀yọ lẹ́yọ tàbí dọ́sí dọ́sí. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ máa gbé. Ó yá ní nọmba 85 Ọba Adéṣídà ní dojúkọ táwọn ọ̀là kúrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, àbíbàtà kókó ká.
1: Ètò àbọ̀ wá ṣe pàtàkì. Ìdí nìyí tá a fi ní láti lo gbogbo tó wà ní ìkáwọ́ wa láti dáàbò bo ara wa. Níbi ó ti jẹ́ ojúṣe ìjọba láti dáàbò bo àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Ìdarí ti wá látọ̀dọ̀ ìjọba pé kí gbogbo ilé ìjọsìn ní Àkúrẹ́ North Local Government iṣẹ́ wo lè ṣòru jákèjádò ìjọba ìbílẹ̀ ọ̀hún. Ìdarí yìí wà fún rírú ètò àbọ̀ wa lágbára àti láti má fàyè gba àwọn akẹ́tàjàlú láti lo àǹfààní òru ṣiṣẹ́ láabi. Gbogbo àwọn adarí ìjọ, àwọn àlùfáà àti àwọn olùjọ́sìn lára wa ti jáde sí o láti tẹ̀lé ìdarí yìí ní kíkún. Ẹnikẹ́ni tàbí ìjọkíjọ tó bá wá ṣe lòdì sí ìdarí ìjọba yìí yóò fi mú kàtà òfin pẹ̀lú ìjìyà tó tọ́. Ojúṣe gbogbo wa lè tó ààbò. Ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ ní fọwọ́sowọ́pọ̀ láti dáàbò bo ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Ẹ jẹ́ ká jọ yòjú lálákànfin ṣọ́rí ká sì fi tó ìjọba létí lórí ìrìnkurìn tó mú ìfura lọ́wọ́ lágbègbè wa. Ìkéde yìí wá látọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North, Honorable Ògúnbólúdé Johnson àti ìgbìmọ̀ rẹ̀ tó ń rí sí ètò ààbò.
2: Òṣùpá sì di kẹ̀ láyé ń lọ, sì di kẹ̀ láyé ń lọ. Sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe, sì di kẹ̀ láyé ń lọ. Ogun mátá lọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà lọ bá sì di kẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín wọn máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni wọn fowó kan sí lórí. Ẹ lè download app yìí lórí app store.
3: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
4: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixture.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Lidl.

0: ọgbà bẹ́ẹ̀ lẹ́tọ̀ ìdìbò tó wáyé ní apá gúúsù ìpínlẹ̀ Ondo. Àjọ elétò ìdìbò kéde olùdíje ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àtúndí ètò ìdìbò wáyé nípínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Kano, ẹgbẹ́ òṣèlú APC àtẹgbẹ́ òṣèlú PDP olùdíje wọn lọ jáwé olúborí ńbẹ. Ọgbà bẹ́ẹ̀ nípínlẹ̀ Kebbi, ẹgbẹ́ òṣèlú APC olùdíje wọn náà kéde wípé òun lọ jáwé olúborí ètò ìdìbò. Lọ́wọ́ mi òun náà ni ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò. Ẹ wo, èmi ò ní bá àwọn tó jẹ́ onísùmọ̀mí fọwọ́ sí àdéhùn àlàáfíà kankan. O gómìnà làwà, òun ló fojú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló fi léde. Sunday Igbowó pàṣẹ wákàtí méjì wípé ọya ẹ tètè lọ tú àwọn tẹ́ ẹ jí gbé lẹ̀ fáwọn àwọn tó jẹ́ Fúlàní. Kódà kò tó wákàtí méjì, wọ́n ti tú àwọn mọ́lẹ̀, wọ́n ti tú àwọn tí wọ́n jí gbé lẹ̀. Àwọn òṣìṣẹ́ elétò ààbò fi kélé òfin gbé ọkùnrin kan eléyìí tó na obìnrin kan bí ejò ẹ̀jẹ̀ tí fọ́nrán rẹ̀ tó gba ìgboro kan lórí ẹ̀rọ ayélujára ní Abá. Èyí àtàwọn kòkòrò ìmíì lẹ́gbọ̀ọ́ láàárọ̀ tòní. Ẹ wá nǹkan kẹ fìdílé, ẹ jẹ́ àtúnjọjẹ gbádùn ẹ̀ mọ́ padà bọ̀, ẹ kú kalẹ̀ náà.
1: Dádì Junior Jọ̀ọ́ jẹ́ ń sùn, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Junior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fi mi lẹ̀ jàre.
3: Ligo tap apá kapsu ló tún ṣe kọ́.
1: Yéè, má pa mí jàre, jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Bó ló ń sá lọ?
1: Rúnà Dádì Junior, ọgbọ́n wo ló dá sí?
2: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ Ligo tap apá kapsu ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajẹ́bí dán ni. Bẹ́ẹ̀ni, ọ̀rẹ́ mi alówólé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kò ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Ligo tap apá kapsu irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi òun náà ló ní ṣe pẹ̀lú ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì. Àjọ elétò ìdìbò kéde Oyèbánjí gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ipò gómìnà ọ̀hún. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde olùdíje ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC gómìnà bí ọdún Oyèbánjí gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ètò ìdìbò gómìnà tó wáyé lọ́jọ́ Sátidé. Gómìnà ọ̀hún ló tún wọlé padà lẹ́yìn tí ó ní ìbò tó tóbi 1,300,000 ó dín ẹyọ kan èyí tí ó jẹ́ pé ó fi ẹ̀yìn àwọn ojúgba rẹ̀ tẹ̀bí òṣèlú People's Democratic Party PDP Olúyẹdé àti ẹgbẹ́ òṣèlú ADC Dáre-Bejì Débẹ́lẹ̀ nínú ètò ìdìbò tó wáyé láwọn ìjọba ìbílẹ̀ 24 tí ń bẹ ní ìpínlẹ̀ náà. Ẹni tó jẹ́ alámòjútó ètò ìdìbò ọ̀jọ̀gbọ́n Adẹ́nìkẹ́ Ọládìjì tí ó tún jẹ́ Gíwá Fásitì Fútà nílò Àkúrẹ́ ló kéde èsì ìdìbò ọ̀hún láàárọ̀ òní lólu ilé àjọ elétò ìdìbò ní ojú ọ̀nà ìyí nílùú Adó-Èkìtì. Bákan náà ẹ̀wẹ̀ ó ní ìròyìn fiyé ni wípé ẹgbẹ́ òṣèlú PDP olùdíje wọn ìbò 100,130 ó lé díẹ̀ òní nígbàtí ẹgbẹ́ òṣèlú ADC olùdíje wọn tiẹ̀ ó ní ìbò 13,000 ó dín díẹ̀ ó dín igba. Bákan náà ní ẹgbẹ́ òṣèlú APC ńlò ní ìbò 100,300 ó lé díẹ̀. oyin punch onugbe dade laaro tuni.

ti won ti kede gomina Oyebanje gege bi eni jawe olubori eto odibo nipinle Ekiti gomina o ti soro bayi oni ijawe olubori un ohun otun ba fi ten pele mo isisesin ara ilu ni gomina ipinle Ekiti bi odun Oyebanje lo ti se apejuwe wi wole pada re fun sa keji gege bi igbese ipe lati se isesin ara ilu to si se ileri pe ijoba re o na ni o je pe yo dari re pelu iwa rele ati iberu olorun egbe oselu APC oludije won ohun lo wa fi idunu han to si dupe dupe pe okun lowo awon oludibo nipinle Ekiti fun igbagbo eleyi ti won ni ninu isejoba re oni abajade esidibo gomina ohun ni o tun bo gbe eru si o na lori lati tun bo se ise sin awon aralu o wa soro danoju fawon eyan ipinle Ekiti pe isejoba re ni o tun bo fi ara re jin dada lati sise takun takun pelu igba igbadun awon aralu bakana ni gomina lo wa ro awon eyan ki won ma tun ma reti awon ise eleyi to ise takun takun eleyi to won tun se ni awon odun to tun bo leyin iwe iroyin Vanguard onugbe jade laaro tuni Atunde eto odibo o waye nipinle Ondo ipinle Rivers ati ipinle Kano egbe oselu APC ategbe oludije egbe oselu PDP won jawe olubori ajo eleto odibo lorilede Nigeria lo ti kede esi idibo eleyi to je pe o waye to je atunde eto odibo ti won si kede oludije egbe oselu APC ati oludije egbe oselu PDP gege bi awon ti won jawe olubori eto odibo ninu atunde eto odibo n to waye nipinle Ondo ipinle Rivers ati ipinle Kano nipinle Ondo n tie atunde eto odibo to waye ojogbon dayo fadu ile egbe oselu APC ni won kede re gege bi en to jawe olubori atunde eto odibo to waye ni apa gusu ipinle Ondo neni ti oje alamojuto eto idibo ojogbon Gbenga Solomon Ibileye to ti je Giwa Fasiti ijoba apapo to je ti lokoja in lokede esidibo ohun laaro ni ni ibudo ikobojo ile to wa ni ijoba ibile Okiti pupa bakan lewe lo fi lede wipe fadu ile lo ni ibo egberun 78 o le die lati fi eyin ojugba re Adeolu Akewumi tegbe oselu Allied People's Movement APM to ni bo egberun kan abo de die bakan ewe nipinle Rivers ajo eleto odibo n lokede ogbeni Wogu Olaka Johnson tegbe oselu People's Democratic Party PDP wepe olojawe olubori atunde eto odibo to waye ni apa ila orun gusu ipinle Rivers iye to je pe eto odibo lo waye lojo Saturday ogunjo osu kefa en to je alamojuto eto odibo ojogbon Rosemary Ogu in lokede esi odibo ohun laaro ni ni wipe eto odibo omo ilegbimo asofin agbale ye lati apa ila orun gusu ipinle na in lo je pe won jade ni anti kede re to si je pe Ogu o so di mo pe Johnson o ni ibo egberun 77 ibo o de die lati fi eyin awon to je oludije meta mi lati fi eyin won bele inu eto odibo to waye be lomo to sori nipinle Kano gege bi ajo eleto odibo bo se ti kede oludije egbe oselu APC Rabiu Swaibu gege bi eni to jawe olubori eto odibo to waye ni ekun idibo Dawan King Kudu warawa ni eto atunde eto odibo to waye to je alamojuto eto odibo ohun ojogbon Umar Sani in lokede esi idibo na leyin eto odibo to waye lojo Saturday Sani kede re wipe Swaibu noni ibo egberun 25 o le die lati fi eyin ojugba re Lawal Garba Haruna ti egbe oselu APM bele to ni ibo
ibo otalelugba o le mejo ati Abubakar Yaya Mohammed tegbe oselu Labour Party to ni ibo meji din ni ogorun pere. Iwe iroyin Punch, Daily Post àti Vanguard òun ló gbà wọn ròyìn ọ̀hún láàárọ̀ tòní. Ìròyìn eléyìí tó tó wà lọ́wọ́ mi ló ní ṣe pẹ̀lú bí ọ̀rọ̀ ètò ààbò bó ṣe ti rí. Gómìnà Lawal ló ti ṣèlérí báyìí pé òun ò ní bá àwọn onísùmọ̀mí kankan fi ikùn lókun láti fi ọwọ́ sí àdéhùn àlàáfíà kankan pẹ̀lú wọn. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal ló ti ní ìṣèjọba rẹ̀ ó ní kò tiẹ̀ ní fi ọwọ́ sí àdéhùn kankan pẹ̀lú àwọn tó jẹ́ onísùmọ̀mí tó sì ní ìjọba rẹ̀ ló túbọ̀ ń gbógun ti àwọn tó jẹ́ onísùmọ̀mí tààrà. Gómìnà ọ̀hún ló jẹ́ pé ó sọ ọ̀rọ̀ yìí lásìkò tí òun fọ̀rọ̀ wá lẹ́nu wò pẹ̀lú èdè Haúsá gẹ́gẹ́ bí ó ṣe ti wí. Ó ní ìpínlẹ̀ Zamfara ó ní kò ní fi àyè sílẹ̀ láti tọwọ́ àdéhùn àlàáfíà kankan pẹ̀lú àwọn agbébọn pẹ̀lú àlàyé pé ìṣèjọba rẹ̀ ni yóò túnbọ̀ gbájúmọ́ gbígbógun ti àwọn tó jẹ́ onísùmọ̀mí. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde láàárọ̀ tòní. Ìròyìn eléyìí ni àwọn ẹbí àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìgbòho iná jẹ́ pé inú wọn ti dùn báyìí gẹ́gẹ́ bí wọ́n ti tú àwọn èèyàn wọn lẹ̀ lẹ́yìn tí Sunday Igbowo tó fún àwọn Fulani tí wọ́n jiyàn gbé ní wákàtí méjì péré. Àwọn èèyàn olùgbé Ìgbòho níjọba ìbílẹ̀ Orílópé nípínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ pé wọ́n ti fi ìdùnnú wọn hàn lórí bí wọ́n ṣe ti tú àwọn ẹbí wọn sílẹ̀ eléyìí tó jẹ́ pé wọ́n ní àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ìlú ọ̀hún yìí ṣe ni àwọn èèyàn náà láti rí aláboyún kan àti ọmọ rẹ̀ tó fi máa lábàtàn wọn eléyìí tí wọ́n ní wọ́n jí gbé lẹ́yìn tí ẹni tí eléyìí tó jẹ́ pé wọ́n tú wọn lẹ̀ báyìí lẹ́yìn tí ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọlẹ̀ Yorùbá ni olóyè Sunday Adeyemo tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igbowo tó fún àwọn tí wọ́n jiyàn gbé ọ̀hún ní wákàtí méjì péré kí wọ́n tètè lọ tú wọn lẹ̀. Yìí ṣe ni fọ́nrán ọ̀hún ló gba orí ẹ̀rọ ayélujára kan níbi tí àwọn tó jẹ́ aráàlú tí wọ́n ti kórajọpọ̀ lọ́pọ̀ yanturu tí wọ́n sì ń kọrin látàrí bí wọ́n ṣe ti gbọ́ ìròyìn pé wọ́n ti tú àwọn èèyàn náà tí wọ́n jí gbé wọ́n ti tú wọn lẹ̀. Èyí kò sẹ́yìn bí ó ṣe jẹ́ pé yìí ṣe ni wọ́n ní Sunday Igbowo ló fún àwọn adarí Fulani eléyìí tó jẹ́ pé ọ lọ bá wọn tó sì kojú wọn ọ̀hún tó lọ bá wọn sọ̀rọ̀ wípé kán tètè lọ tú àwọn tí wọ́n wà ní àkàtà wọn tí wọ́n jí gbé ọ̀hún kán mọ bí wọ́n ṣe lọ tú wọn lẹ̀ tó sì ní òun fún wọn ní wákàtí méjì péré láti ṣe bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ń ṣe ni ohun ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gbà sọ̀sọ̀ nú ẹ̀. Ìwé ìròyìn The Sun Punch àtọ̀pọ̀ ìròyìn míì ònà gbé jáde láàárọ̀ ni.

0: làwọn ikọ̀ elétò ààbò ti fi kélé òfin gbé ọkùnrin kan eléyìí tí wọ́n ní ọ̀nà ìyàwó ẹ̀ bí ejò àjẹ́ ní abá. Àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n ń gbógun ti ìtàkùrọ̀ gan nílé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Abia ìlọ́yẹ pé wọ́n ti fi kélé òfin gbé ọkùnrin kan tí wọ́n rí nínú fọ́nrán kan níbi tí ó ti ń kó ẹ̀sẹ́ bo ìyàwó rẹ̀ lójú. Yìí ṣe ni ọkùnrin ọ̀hún ni wọ́n ní ó wá láti apá ìjọba ìbílẹ̀ Àríwá Abia nípínlẹ̀ Abia ọ̀hún eléyìí tí wọ́n rí nínú fọ́nrán náà níbi tí ó ti na ìyàwó rẹ̀ tí ó ti ń gba ní ẹ̀sẹ̀ tó sì tún dúnkùkù lájà láti ṣekú pa ní àbá. Yìí ṣe ni fọ́nrán ọ̀hún ni obìnrin náà ni wọ́n rí níbi tí ó jẹ́ pé ó ti ń ké gbàjáre tí ó ti sọ pé kádàkùn ẹ mọ̀ gbà míì kí wọ́n ràn lọ́wọ́ níbi tí ọkùnrin náà tí ó ti bẹ̀rẹ̀ sí ní kẹsẹ̀ bò ó tó sì ń ná àwọn ikọ̀ elétò ààbò lẹ́yìn tí fọ́nrán rẹ̀ tó ti wà ní orí ìtàkùn ayélujára. Yìí ṣe ni àwọn ikọ̀ elétò ààbò wọ́n tọpasẹ̀ ọkùnrin ọ̀hún tí wọ́n sì ní wọ́n ti fi kélé òfin gbé ọkùnrin náà báyìí àti wípé ó ń bẹ ní àkàtà wọn. Ìwé ìròyìn Daily Post onúgbéjáde láàárọ̀ ni 08162549991 08162549991 mú padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture. Kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
0: 08162549991. Hello, e kaaro. Hello. Hey. Hello, e kaaro.
3: E kaaro.
0: E ṣeun.
3: E kuṣe.
0: E ṣeun.
3: Orúkọ mi Bukola Adeoye láti ìlú Ọwọ̀.
0: Ó yà ń gbọ́ yín.
3: Ẹ wo, ẹ jẹ́ kó fún Sunday Igbowó yẹn láàyè. Ó ṣiṣẹ́ tó fẹ́ ṣe. Ẹ ti gbọ́ ẹ ṣe.
0: E ṣeun. 08162549991. Hello, e kaaro.
4: Hello sir.
0: E ṣeun.
4: Àwọn yọ̀ mí lọ́sọ̀ láti gbọ́ padà.
0: Ó yà ń gbọ́ yín.
4: Kẹ́ni kankan bá fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ. Pé bóyá wọ́n lọ tú àwọn kan sílẹ̀ kíníkan kíníkan. So irọ́ ni gbogbo wọ̀nyẹn.
0: Ọ̀dà 08162549991. Hello, ẹ kaaro.
5: Ẹ
0: ṣeun.
5: Ẹ sà. Ẹ ṣe ní àtúnṣe mi
0: lágbára. Àmì ẹ ṣeun.
5: Ṣé rí àwọn tó wà tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ ayé àwọn ló ń dalẹ̀ Nàìjíríà rù. Táwọn tí máa tó sọ̀rọ̀ tó ń sọ yẹn ni èmi kọ́ ni mo máa sọ irú ẹ̀dá tó jẹ́ fún. Tẹ bá gbóhùn ẹ ti mọ̀rọ̀ ẹ̀dá tó jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Sunday Igbowó àti gbogbo àwọn aṣòfin àti gbogbo election tí wọ́n ṣe bí gbogbo ẹ̀ ti ṣe lọ ní ìrọwọ́ ìrẹsẹ̀ tá a gbọ́ ikú èèyàn kọ̀ọ̀kan lórí wọn. Mo dẹ̀ tún dúpẹ́ pé Bọ́lá Tinubu ó ń ṣe tiẹ̀ bọ̀ ti ka wá ọmọ Yorùbá ló wá kù ká mọ̀ bá ṣe máa ṣe ra wa.
0: Ọ̀dà

0: pe ojú òpó ń ti rí bákan ni. Hello, ẹ káàárọ̀.
1: Hello.
0: Ẹ ṣeun, ẹ káàárọ̀.
1: Ẹ máa kéètò bàbá.
0: Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Ọlánipẹ̀kun láti Arigede Àkókó.
0: Ó yà ń gbọ́ yín.
1: Ẹni tó lu ìyàwó ẹ̀ lálùbami, irú ọkùnrin wo la máa pè yẹn báyìí?
0: Ọlágbára.
1: Ìyàwó tó bímọ fún ẹ kí ẹ jọ wà tipẹ́tipẹ́ ló wá ń lù ú lójú gbogbo ayé, bẹ́ẹ̀ yẹn kò pọ́n obìnrin yẹn lé o rárárá. Wọ́n níwọ̀n ìgbà tọwọ́ ìjọba ti tẹ̀ ẹ́ kan dá sẹ̀ríà fún ẹ kó ètò Ọlánipẹ̀kun láti Arigede.
0: Ẹ ṣeun. Hello, ẹ káàárọ̀.
2: Atọ́pọ̀ ẹ̀gúsẹ́ lo gbẹ̀ngàn látòkè àrọ̀.
0: Ó yà ń gbọ́ yín.
2: Sunday Igbo pàṣẹ wákàtí méjì pé kọ́ńtà tọ́jú gbé ní ìlú Igbo sílẹ̀, wọ́n dẹ̀ tún wọ́n lẹ̀ àkọ́dí to sàkámà jẹ̀tàn jọ ń fún wa jẹ. Ẹ jọ ṣé àwọn tí Sunday Igbo ní pàṣẹ wákàtí méjì kan túlẹ̀, ṣé Sunday Igbo lọ gbàṣẹ lọ́dọ̀ ààrẹ kó tó pàṣẹ yẹn? Ṣé ṣe Mákindé dá Sunday Igbo lọ dúró pé kó máa lọ pàṣẹ kó tó pàṣẹ yẹn? Tó àṣẹ wo wá ni títúlẹ̀ ọ̀nà afẹ́ Sunday Igbo lẹ̀? Àdékọ́ló pàṣẹ Sunday Igbo kó tó pàṣẹ wákàtí méjì, ṣé Mákindé ọ̀jẹ̀dí lọ láti lọ ní kọ́ńtà àwọn tó gbé nígbò ìlú Igbo lẹ̀? Ẹ̀wọ̀n ló ṣẹ̀ṣẹ̀ ní láti lọ ní kọ́ńtà àwọn tó wà ní tọ́jú gbé lògbómọ̀ṣọ́ lẹ̀? Tó o kí rọ́ yé parọ́ fúnrọ́ sàká máa jẹ gbogbo ẹ̀.
0: Ọ̀dà ẹ ṣeun. Tó ẹ já máa lọ, ìyókù yóò tún di ọ̀la, ẹ máa pàdé àwọn akẹgbẹ́ wa. Ọ̀pẹyẹmí jẹ́ ọ̀ọ́dá, òun náà ló kọ tèmi jẹ́ o. Èrè ò akú ìsinmi ni o, ọpọ rẹ̀ láṣẹ lókè pẹ̀.
3: Iléeṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: Awolu Solu Dero Pese.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: We bow. Let's say it on.

0: tọ́lá rẹ̀ ń mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ọba tọ́lá rẹ̀ ń mi ríẹ́ríẹ́.
1: Sílẹ̀ mo é ìdánilẹ́kọ̀ọ́ alágbára fún gbogbo ènìyàn nílùú Àkúrẹ́ àti ìpínlẹ̀ Ondo lápapọ̀ láti mọ̀ nípa ẹ̀rọ ìgbàlódé àtọ̀nà àgbà tá a fi ń dolówó dọlọ́rọ̀ tọ́kẹ̀yìn ó sì balẹ̀. Ìdí rèé tí Exfusion Community fi gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ fún gbogbo nípòjípò tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun àìrínà àìrílò. Gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ atẹ́nìkọ̀ọ̀kan lọ̀rọ̀ yìí kan láti wá kọ́ nípa lílo ẹ̀rọ ìgbàlódé Artificial Intelligence fún ìdúnàdúrà láti pàwó gọbọi. Ọjọ́ ìsinmi Sunday ọ̀sẹ̀ yìí June 21 ni ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò mọ̀ wáyé. Abala àkọ́kọ́ yóò mọ bẹ̀rẹ̀ láago 2 ọ̀sán, abala kejì yóò sì wáyé láago 4 ọ̀sán ní Bond Hotel Ijako. Oh yes, Exfusion Community is calling on all residents of Akure and Ondo State at large to participate in this artificial intelligence training designed to show people how to leverage on AI to earn income in the financial market. What are you waiting for? Join us at Bond Hotel Ijako at this week Sunday, June 21. First session starts by 2 p.m. The second session holds by 4 p.m. Call 080-3585-0791. 080-3585-0791. 080-3585-0791. Exfusion Community is saying it is your time to have financial freedom.

0: مطلع الفجر.
1: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وصحبه وسلم، آمين. Ankin kabo sori eto imolesin eyi ti egbe awon akeko muslimi nile Nigeria eka ti ipinle Ondo ti won se onigbewo re eni ti o mo ba wa soro Olorun loni awon na ni Amir MSSN Ondo State Area Unit Keulere Lukman on ti won si mo ba wa soro le lori o na ni Abode Aj e mo ba wa ka lo bismillah.
2: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وبه نستعين ولا أولى ولا قوة إلا بالله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أكيد أن تتسوى ندد أخوكي ندك بيتو تياليوا تياتين بوا lori lede yini ile okere ni ni ipinle yini ati lagbegbe yoo ti baje ati wa wipe akodede akoko yi o bee ni alaasi olohun ati ore anu re ko mase ma je se nikankan wa lomode lagba wa aki gbogbo awon eleto ijoba wa ti won dari ilu gbogbo yen pata lati ibi to ti bere debi to de duro olohun kojo jare ko mase ba wa kan yin ma se olohun ko ma je ki e si wa dari bee ni kolohun ma je ki e wa ọkọ naa wo gbo ọkọ to wa niwaju yin awa ni ọna kolohun ko ba yin wa abi olohun fun gbogbo adari ẹlẹsin pata nipinlẹ yi olohun kojo jare ko mase ba wa duro ti yin ko ba wa wa pẹlu ẹni kọọkan yin pataki julọ eyin ti e je adari ẹsin islamu lapapọ nibi to ti bere debi to de duro gbogbo yin laki lai da ẹni kankan si bẹ́ẹ̀ la kí gbogbo àwọn ẹlẹ́sìn tó kù náà wípé kí ọlọ́run balẹ̀dà kó má tẹ̀ tó ṣe kọ̀ọ̀kan wa àwa kí ẹ̀yin alálàájì wa èyí ni a fẹ́ forí ìjókòó tí ò ní ẹ̀yin la fẹ́ fi sọrí ṣùgbọ́n à ń bọ̀ wá síbẹ̀ náà àwọn àgbàlagbà ní ẹni tábà torí ẹ̀ pàdé ewé ló máa ń jẹ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà jù ṣe máa ń wí èyí ló fà á tó fi já sí pé à ń padà bọ̀ wá sí ọ̀dọ̀ tí yín kọ́lọ́run balẹ̀dà kójọ jẹ́ kó má sọ bá wa dúró ti ẹnì kọ̀ọ̀kan àti pé a jòkún màkì bó lónìí wàsájú kan àṣekóoró ìrìn àjò náà kọlọ́n kó mọ́sà sí ilé ìtẹ́wọ́gbà lọ́wọ́ yìí o àwa bí ọlọ́run bá fún orílẹ̀-èdè wọn nàìjíríà lápapọ̀ ọlọ́run bá jọ ọjà rẹ̀ orílẹ̀-èdè yìí bá wa fi lọ́rẹ̀ balẹ̀ ìpínlẹ̀ wa yìí bá wa fi lọ́kàn balẹ̀ ìlú abínibí ẹnì kọ̀ọ̀kan bá wa fi lọ́kàn balẹ̀ ẹkùn ọlọ́run abẹ́ ọkọ̀ àánú rẹ̀ bí ọ gbogbo rògbòdìyàn ọlọ́ ń bọ̀ lórílẹ̀-èdè yìí ọlọ́run kó mọ́sà bá wa wo títóbi rẹ̀ bá wa kà kúrò gbogbo àwọn ipa ẹyẹ alákòókò yìí ìmọ̀ràn kún sábà wa dáwọ ìbí dúró lọkùn ọlọ́mọ́sà jẹ́ kí ìrọ̀rùn kò jẹ́ tẹ̀rọ̀tọ̀ máa wa gẹ́gẹ́ bí mo sọ fún yín síwájú àwa tí a wà níwájú yín pẹ̀lú yín lórí ètò lẹ́nu gẹ́gẹ́ bí ìṣe wa tí ẹ ti mọ̀ àwa náà ni ọmọ ìyá yín the Muslim Student Society of Nigeria Ondo State Area Unit ìyẹn ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí ti ìpínlẹ̀ Ondo ní ọ̀dọ̀ wa ní báyìí àwa náà ni àtúngbà orí atẹ́gùn kan lórí ẹgbẹ́ àti ṣe máa ń ṣe ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní ìdí àkókò yìí mo ti sọ síwájú pé ọ̀dọ̀ yẹn lọ́lájú wa ni a fẹ́ kalẹ̀ sílé mi ìyẹn láti kí yín káàbọ̀ bákan náà láti bá yín dáwọ́ dùnmú ní pé ọba tó mú yín lọ tó tún wá da yín padà wọlé pẹ̀lú rọrùn kọba náà kó jọjà rẹ̀ kó wọ́n fi yín sílẹ̀ nígbà fọ́ọ̀kan kọ́lọ́n kó mọ́sà bá wa dúró tì yín kó bá wa gba ìjọsìn náà ní ìjọsìn fún yín mo sọ síwájú pé a jòkún mo màkì bóòlù ní ọ̀sájú kún mo ṣe kóró ní ọlọ́run bá sí ní ìtẹ́wọ́gbà fún yín o ọlọ́run mọ́ wa sí ní ẹ̀kan mọ́ fún yín o gbogbo àwọn tó ti lọ tó ti bọ̀ ẹkùn ọlọ́run ọjà kó bàjẹ́ gbogbo ẹni tó ń gbẹ̀ngbẹ́ rẹ̀ tó ń retí ẹ̀ ìbárakọ́sà jẹ́ ọjọ́ sí rọrùn ètò ti ní ẹ̀yìn ni a fi sórí ẹ̀ nítorí pé ọlọ́run bá dẹ́dá pé àkíyèsí wa sí nǹkan kan náà lọ́kọ̀ọ̀hán ọlọ́run bá ń jẹ́ kọ́ yíwá lọ sí láti lọ́ba kọ́ra wípé àyẹ̀wádò àdókùn mọ̀ntàkùnrin ọ̀làhùn jẹ́nìyàn mìíràn nílò wà láìpẹ́ tẹ́tìmí tẹ́tì àlẹ́ àrùn ọlọ́run bá ń béèrè gẹ́gẹ́ bí àkíyèsí àrípé nípa rí àyà yẹn ọlọ́run bá nílẹ̀ ẹ̀lẹ́ kan mọ̀ tẹ́tẹ́ kẹ̀kẹ́rọ́ wọn àfẹ́mọ̀ ilé wa fún yín torí pé kẹ́lẹ́ bá ṣe làákà yìí kẹ́lẹ́ bá ronú mi kí ni ìbéèrè yìí tọ́lọ́run bá ń béèrè lọ́wọ́ wa ni pé ǹjẹ́ ó ṣeé ṣe ká rí nínú yìí ẹnì kan èyí tó ń já sí pé ó ní oko kan tàbí ká sọ bẹ́ẹ̀ pé ọgbà oko ìyẹn ni pé èyí tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣọ́ àti àwọn kan irúgbìn lónírànràn lónìí kódà ó ní àwọn àlùmọ́nì olówó iyebíye omi lọ́wọ́ pẹ̀lú tó yá sí pé fìyàmì kó lè samara làwọn fìyàmì kó lè samara nínú ọgbà yìí oríṣiríṣi àwọn kan èso òun náà ló ń rí bẹ́ẹ̀ bó ti ń rí kòkó bẹ́ẹ̀ ló ń rúbì bó ti ń rí po bẹ́ẹ̀ ló ń rẹ́yìn bẹ́ẹ̀ ló ń rọ́sàn bẹ́ẹ̀ ló ń rọ́gẹ́dẹ̀ bẹ́ẹ̀ ló gbogbo nǹkan àlùmọ́nì pátá òun náà ló ń láǹfààní àti mú jáde gbogbo àwọn kan tí ń dowó gbogbo nǹkan tá a lè fi sọ̀rọ̀ gbogbo nǹkan tá a lè fi sọ́lá òwe ló mú jáde nínú oko yìí ṣùgbọ́n nígbà tó dá sí nǹkan kan asọ́ba ò lè kẹba irúfẹ́ ni àgbàdé ogóde èyí tó ń já sí pé lásìkò tágbàdé tó gbódé yìí láhò dórí atúndù afá a rí pé ẹni ó ní ọmọ wẹrẹ ó ní wọn lọ́dọ̀ bóyá bí àwọn ọmọ bóyá bí ọmọ ọmọ ìtọ́ yá sí pé dọ̀fà ọ̀lẹ́ ni wọ́n aláìlágbára ni wọ́n wọn ò lágbára àṣìṣe nǹkan kan wọn à lè mójútó oko ìgàn nígbà yìí fàṣọba ìsárun sí iná àrùn lásìkò gba yí gan òun wà ní atẹ́gùn àgàn ló wá fẹ́ ìfíyàsípò kọ lóko náà atẹ́gùn àgàn tó níná nínú bá tọrọfà tó sì ṣe bẹ́ẹ̀ tó ju owó oko irun ọlọ́mọ wa ń béèrè pé kàtá lè ka yíbọn nínú ọlọ́run lẹ́kọ́ mọ́ra ayà rẹ̀ mọ́nà ọba tí máa ń ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ ibi tí wọ́n fi ọ̀rọ̀ rẹ̀ han aráyé leléyìí tó bá yẹ pé a bá fẹ́ ronú tó bá fi ṣe làákàyè ọlọ́mọ máa ń bi wá léèrè nínú ọ̀rọ̀ yìí ni wípé ìjà nínú yín tí ò nífẹ̀ẹ́ sí kó rí bẹ́ẹ̀ kóun ti dáko sílẹ̀ kó wá dọjọ́ ogbó kó dìgbà àgbà nígbà tí ewu ti dé sí ẹ̀kọ́ fẹ̀yìntì pàápàá tún jẹ́ sí àwọn tó yẹ tó wá ní gan ọmọ wẹrẹ ni wọ́n kò yá sí pé nígbà tí kò gbà yìí òun náà wá ní iná máa wá ju irúfẹ́ òkú bẹ́ẹ̀ ọlọ́run bá ní báwo ló ti ṣe máa rí níwájú yín tó bá lọ wáyé bẹ́ẹ̀ eléyìí òun ni ayé alukoran tí afáwa abdullahi bọ̀nà ọmọ tí wọ́n sọ bẹ́ẹ̀ pé kọ́lá ọmọ rọ̀díàláwọ̀ hàní òye ọmọ ní àtúrádì yìí yàtọ̀ mi nàbí sọ̀rọ̀ ọmọ wọn sálám èyí ni afáwa ọ̀bẹ́dùn bọ̀nà ọmọ rẹ̀ tí wọ́n sọ fún wa nípa ẹ̀ pé afáwa ọmọ ọ̀kọ́lá ọmọ tàbí ayọ́ ní sí wọn tí wọ́n ń kà sí tí gbọ́ àwọn sọ̀hábà níjọ́ kan tí wọ́n ń béèrè wípé báwo lẹ ṣe rí ọ̀yà yìí sí kẹ́ lẹ rí nípa ayà yìí kí lẹ lè sọ fún mi nípa ayà yìí ta ló gbọ́ ayà yìí gan tó lè ṣàlàyé ẹ̀ fún wọn gbogbo wọn níjọ́ náà ohun tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń dẹ̀hùn ni pé ọlọ́run àhàlà ni ọlọ́run bá lọ̀rọ̀ yé kò yí àwa náà a rí pé lówe lówe lọ̀rọ̀ yìí ló mú lọ́wọ́ ọ̀rọ̀ yìí ṣe ó ṣe ó mọ̀rùn ní lẹ́ẹ̀mà bákan bákan pé ẹ sọ fún mi pé ẹ mà tàbí kí sọ pé ẹ mà tẹ bá mà ẹ sọ fún mi pé ẹ mà tí ò bá yẹ sọ fún mi pé kò yí kálá kálá àǹfààní àti lè bèrè kálẹ̀ tí ó ṣàlàyé ẹ̀ tí ó yẹ wa lórí ọ̀rọ̀ yìí ni wọ́n wà táwọn ibn abbas táwọn fi ń dáhùn nínú jọ́nà pé ya amir al-mu'minin èrè ọ̀gá wa aláṣẹ wa aṣíwájú wa èmi nìkan kan tó wà lórí ẹ̀mí mi tí mo gbọ́ yìí lórí ọ̀rọ̀ yìí tí mo fẹ́ sọ tí wọ́n pẹ́ bá gbà mí láàyè ibn abbas sọ bẹ́ẹ̀ ní jọ́nà nítorí pé ọmọ kékeré ni láwùjọ àwọn àgbàlagbà ó béèrè fún yọ̀ǹda kó tó sọ̀rọ̀ fàkọ́lá umar èyí fà á sí mọ́rùn tí wọ́n dá pé ibn abbas lórí bá tún sọ̀rọ̀ ní hàmán tó bá láwọ̀ tó fẹ́ sọ ni lórí sọ torí pé o ò nílò láti wọ ọjọ́ orí àbí láti yẹ pẹ̀rẹ̀ ara rẹ lórí ọ̀rọ̀ yìí rárá bó ti wù kó fẹ́ tọ́ èyí fà á tí ibn abbas náà gbójú gbóyà láti lè lánà sọ̀rọ̀ pé tó bá rí bẹ́ẹ̀ ọ̀gá wa amir al-mu'minin ẹ̀yà kò yẹ yín ní pé tí mo gbọ́ yín lórí ọ̀rọ̀ yìí o ní pé ọlọ́run bá fi àpèjúwe kan ó fi lọ́lẹ̀ fún wa ni nípa ọkùnrin alágbára kan ọkùnrin ọlọ́rọ̀ kan ọkùnrin kan tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó dáa ṣùgbọ́n tó yá sí pé nígbà tó tó àsìkò kan iṣẹ́ tó ṣe nì ó ti pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ṣùgbọ́n tó tó àsìkò kan tó yá sí pé àṣẹ ìtọ́ ni dé èyí tó ṣe lọ́nà tó padà dá lóporú tó wáyá sí pé gbogbo àwọn iṣẹ́ tó ṣe nì gbogbo iṣẹ́ ìṣó padà bàjẹ́ mà lọ́wọ́ torí bẹ́ẹ̀ èmi àti ẹyin ọlọ́run ọba dẹ́la ń jẹ́ kó yé wa ni nínú ọ̀rọ̀ wípé mélòó mélòó iṣẹ́ la máa ń ṣe ìfẹ́ sí pé nígbà tó bá yẹ ká jèrè ẹ̀ á padà rí bẹ́ẹ̀ pé iṣẹ́ yẹn ò ní wúlò mọ́ ló fi já sí pé ká lọ gbọ́ yé ká ṣiṣẹ́ ò tí ì tó ní kó kọ́lọ́run ọba dẹ́la kó gbà á lẹ́ẹ̀kan sí atúndì ọlọ́run kọ́lọ́run kó má ṣàbá yín kí yín káàbọ̀ kó má sì ṣàlàyé gba ìbádà yín kó gbà ní ìbádà fún yín gbogbo làálà yín ìgbìyànjú yín lọ́sàn-án àti lóru ìnáwó lára yín ọlọ́run ni kó já sí asán kó yé wa wípé ọlọ́run bá ti sọ fún wa pé èmi àti ẹyin ká lọ gbọ́ yé kò sí nǹkan kan tó ná ọlọ́run láti ba ìṣẹ́jẹ́ mọ́ ọlọ́run láti ba ìṣẹ́jẹ́ mọ́ ọmọnìyàn lọ́wọ́ nígbà tí èèyàn bá gbẹ̀rù mọ́ rí tí ò bá kíyèsí àwọn kankan ló já sí pé lónìí a fẹ́ lé sí wa díẹ̀ lára àwọn kan tá a lè ṣe tó ń já sí pé ó lè ba iṣẹ́ tá a ti ṣe tó lè bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ọlọ́run bá ta hárá ó ń sọ fún wa wípé ẹ jẹ́ kó yé wọn ìtakùrù tẹ́ ẹ bá lọ jí aláìgbàgbọ́ ìyẹn ni pé tẹ́ ẹ bá lọ ṣe kẹfìrí ẹ lọ gbọ́ yín pé ní ọlọ́run ọba ni yóò hàn kàn ọlọ́run bá rọrọ̀ tayọ ogun tẹ́ ẹ kó lọ́wọ́ o wàrà yẹ́rì dọ́ lè bá di ìhì àlùkòfòrò kò sì ní yọnu sí ìjọsìn kankan tí kẹfìrí bá ṣe wọn ìtẹ́síkúrú yàgbọ́hùn láfùn ṣùgbọ́n tẹ́ ẹ bá dé ẹni tí máa fẹ́ mí mórí hàn ọlọ́run bá ti tán láti yọnu sí yín wọn là ọlọ́run bá ń jẹ́ kó yẹ bẹ́ẹ̀ pé gbogbo apáta tá a bá lọ tá a bá bọ̀ ọ̀dọ́ náà la máa fa darí ọ̀rọ̀ padà tì sí kí la fẹ́ lò ní rí báyìí nǹkan méjì ni àkọ́kọ́ ọlọ́run bá ń jẹ́ kó yẹ wá bẹ́ẹ̀ pé kalogboye ni pe ko sin tolohun fe fi ibada wa se nigba ta ba mojuto awon kankan ko sin to fe fi ijo sin wa se nigba ta ba ti fowo yepere mu awon kankan ko sin to fe se pelu gbogbo mo ma se wa gbogbo ijo sin wa nigba ta ba ti fowo yepere tabi ta ba ti ko e akokan ni si awon kankan to tumo si pe awon kankan nbe tomo niyan gboro mojuto kise to se ko ma ba baje ma lowo lara re on wa ni koprobela al koprobela yani pe ise kekere pelu olorun ba to da wa ti muslim ba je nikan ti a ti pe ko kie sara gbogbo n tere so ni kekere ni waju olorun to ba lo n tese bo tabi to ba lo n bi to ba lo n ti so se irufe ni be ko si be tabi sugbon gbogbo n to se pata olorun ba o ni tewo gba kodi olorun ba so fun wa nu aya mi na al qur'an ati opoloko awon aya ti be to po tiantian olorun ba n so pe ya ayolena amanu ẹyin tẹ jọ nígbàgbọ òdòdó àti ọlẹà ẹ tẹlé àti ọlọrun wọn àti òrùsùlà bẹẹ ni kẹ tẹlé òjíṣẹ ọlọrun bàtà náà sí yín ó wá parí ẹ pé wọn látúbí tẹ ló amalákùn ẹ má jẹ kí sẹyìn ó bàjẹ ó má bàṣẹ yín jẹ o èyí tó ń fún wọn lára mà wípé tá a bá kọ láti má tẹlé àti ọlọrun lẹyìn ọpọlọpọ sẹta ti ṣe tàbí tá a bá kọ láti má tẹlé ànábì lẹyìn ọpọlọpọ sẹta ti ṣe yẹn ni pé sẹta ti ṣe síwájú ni kò ní jẹ tẹwọ bá ó máa di tó bàjẹ níwájú ọlọrun bá dẹdà ọlọrun bá pè wá sákèsí òfò wa lára nìyẹn ló fi já sí pé àlékòfò bẹlá yìí tàhálà ìmọ ata ìmọre ìmọ ṣe wá ìmọ wá kékeré pẹlú ọlọrun bá tó dá wa nínú tí máa bàṣẹ jẹ mani lọwọ ni ọlọrun bá ṣe pè wá sákèsí pé wọn máa yẹ kúrògbére yìí mà oye ń pẹ tó bá ṣe kékeré lẹyìn ìgbà tó ti jẹ onígbàgbọ tẹlẹ pàkọdé habitamala irúfẹ níbẹ ti bá ṣe ara rẹ jẹ wọn wà fẹlẹ akérọtí ní ọlọkọ sirin kò sí wẹẹ tàbí ṣùgbọn nínú ẹni tó máa jẹ ní òfò òun náà nírúfẹ níbẹ mọ àtúbálẹ jẹ lókè yá mà láti ńlá ti gbọ yé iṣẹ tá a ṣe iṣẹ olówó iyebíye ni iṣẹ tá a ṣe iṣẹ tó ní wàhálà nínú ni iṣẹ tá a ṣe iṣẹ tó sì ní èrè tó pọ tí ò lẹgbẹ ni iṣẹ tá a ṣe iṣẹ tó yá sí pé ọpọlọpọ ń jẹ ẹrùn tí a ti pé ọpọlọpọ ni ò tí ì láǹfààní sí ṣe bẹẹ kọlọkọ mọsà fáwọn tó ń retí bẹẹ kó bá fún ọ ní àǹfààní ẹ kó bá fún ọ láǹfààní ẹ kò wá ní dáa ká wá ṣe báyìí ká má wà báyìí rí ẹ nígbà tá a retí kó yẹ ká rí èrè kó wá yé wa nínú àwọn àmì àbí nínú àwọn apẹrẹ nínú àwọn kẹta gbọdọ sọra fún tí ó máa sọ ni tó lè máa sọ ni dí kẹfìrí ọkan nínú ẹ kásáré lè sí wa bíi méjì mẹta àkọkọ nínú ẹ àtàkẹ́ àbí máa jiyàn máa ṣàtàkò lórí ọlọrun ọba dẹdà lápèjúwe kò já sí pé ní tẹnabi sọlọlọwọ aleyhi wa sallam wá fún wa ká máa ṣe ìkórira rẹ ká máa kórira sí nǹkan ni tàbí ká sọ bẹẹ pé irọ ni àbí ká máa wá ọnà tá a ti sọ ohun tọ́lọ́mọ bá sọ di èèwọ̀ ká sọ di ẹ̀tọ́ mára wa lọ́wọ́ tàbí ní tọ́lọ́mọ bá sọ di tọ́ ká sọ di èèwọ̀ mára wa lọ́wọ́ ìmọ̀ àwọ̀ ọ̀nà tí ṣe bẹ́ẹ̀ gbogbo eléyìí yóò padà sọ wá di ẹni tí ń di kékeré níwájú ọlọ́run ọba dẹ́dà ni ọlọ́run bá ti jẹ́ kó yọ abẹ́ pé wọ́n máa ní adúláwọ̀ ẹ̀yìn wọn ni tẹ́rọ ọlọ́dá kékédèbà tààlà bá pè ní alábòsí jùlọ ju ẹni tó ń jásí pé ń dá àdáparọ́ ọmọ ọlọ́run àwòká dàbàbẹ̀rẹ̀ hàkì àbí tó jásí pé tí ó jẹ́ òdodo sọ di ó ti rí báyìí òun náà ti rí pódodo ni ṣùgbọ́n tó wá ń jiyàn lé lórí àfi tó wá ń pè ní rọ ọlọ́mọ wa ń bèrè pé alẹ́ sọ́fi jahanna wa masu alikafiri ṣé kìí jẹ́ sí pé kẹfìrí ẹni tó bá ṣa ìgbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run ọba dẹ́dà ṣé kìí jẹ́ pé jahanna mà lọ́rọ́ ọ̀rọ̀ padà gúnlẹ̀ sí bí ìyẹn ni pé ọlọ́run bá fún wa lára mà nìyẹn o ní pé ṣíṣe bẹ́ẹ̀ nínú tí máa sọ ní di ọmọnà kúrò ní gbogbo ìwà kékeré àti ran rẹ àti gbogbo ohun tí ń sọ nígbà ọlọrun kó yọjá rẹ kó má bà wá níṣẹ jẹ lára rẹ òun náà ni ìmọ̀ fi ọ̀rọ̀ ọlọ́run bá dẹ̀dá ìmọ̀ fi àbí ẹ̀sìn ọlọ́run bá dẹ̀dá ìmọ̀ fi sawẹ́wà ìmọ̀ fi sawadà àbí ìmọ̀ fi sí èyẹ tá ò bá tí ì lágbára àti ṣe ohunkóhun nínú òfin ọlọ́run ká gbà wípé ò tí ì lágbára kílẹ̀ yìí ó mọ̀ wá tì wá lọ sí wípé bóyá a máa ṣe yẹyẹ àbí sawadà pẹ̀lú ẹ̀ àbí wàá máa fi dápara rárá kílẹ̀ yìí gbọ́dọ̀ wáyé fún alálàájì kankan láyé bó ti lè wò fún ma à ń sọ bẹ́ẹ̀ pé alálàájì nípele pé ẹ̀yìn lápò orí ọ̀rọ̀ tòun ní sọ gbogbo mùsùlùmí pátá ọ̀nà ló bá wí àti gbogbo ohun tó wù tá a bá gbé lọ́wọ́ àti gbogbo ohun tó wù tá a bá jẹ́ nínú islam gbogbo apátá lọ̀rẹ́ bá wí ṣùgbọ́n torí pé ẹ̀yìn alálàájì ọ̀nà lápò orí ẹ̀ sọ ẹ̀yìn ojú àti pé alálàájì là ń dárúkọ ọlọ́run bá ń bi wálé rè pé kọlẹ̀ abiláhi wa ayati yìí sọ fún wa pé ewo ni abiláhi wa ayati yìí ṣé ọlọ́run bá ní àbí ayá rẹ̀ wàrúsùlìhì àbí ànábì rẹ̀ tóntóntẹ́sítàfin láti àtàkùn ọlọ́run bá ní ẹ̀mọ́ mọ́ àwọn ìkàkàn wa ò kọ́ ni kẹfà rẹ tún bá dá sí ìmọ̀ nìkan koye yimpe kode ka fari tum etide ke feri bada imanikum denga te si jen tuni bako tele iba bote ni afani te ni ifokambale te ni unte kujusu te fili kuwoka le pepe si haj te fili pasukonzi le pepe si haj te fili nuwa afani yu pepe si haj emo ajo jasi kwen kakekele ona laifu waba awa kawa ije alo abangpe akie siwa lon kwele lori nimi bayi koda lara re oni yimpe kajani kan isi ati pe yo ma bura pelu oruko Olorun Oba lori iro iyepo lawujo wa leni alalaji gboro sora alalaji gboro yera re o alalaji gboro se ke sara lori eleyi eyi o gboro waye nitori pe sise be ninu ti ma ba se je ma omo eda lowo ni ojise Olorun sallallahu alaihi wasallam ninu ati kan se afa wa jundu gboro dala tele hani so n gboro fun wa won ni awon arakunrin meji kan won ni panpa larin ara won níjọ náà tó pa tó fi já sí pé ìkan sọ fún ẹnì kejì rẹ pé ọpọlọrun bóra ẹnì ọlọ́ọ̀lá ọpọlọrun bá bóra pé lánàá hágẹ́fà lẹ́kọ̀ọ́lá mi ò ní fi mí ní forí jìnnàgbájá mi ní mójú kúrò ọ̀rọ̀ láì. A torí bẹ́ẹ̀ èyí já sí pé ọ̀rọ̀ padà dé sí gbòdì sí ọlọ́sọ̀rọ̀ mọ́wàá àlè wàsálà tọ́lọ́ máa fi ń béèrè pé ta ní ọpọlọrun bá bóra pé òun ní ṣe báyìí òun ní ṣe báyìí nínú yín. Pàápàá yìí lọ́mọ ọlọ́run bóra lórí nǹkan lórí aláìbí ni kó wá lọ yí ọ́ kọ́nìgẹ ọlọ́run bá ti ṣe kí ni kọ́nìgẹ òfúra tilẹ̀ fọláàdì ọlọ́run bá ti ṣàforíjì fún ẹni tí wọ́n lò nípa ṣàforíjì o kódà wà fóbi tọ́tà àmàlù iṣẹ́ ti yẹ gẹ́tọ́ ti díwájú ó ti di tó bàjẹ́ o nítorí bẹ́ẹ̀ ẹ̀kọ́ lè lè jẹ́ fún wa àkíyèsí lè jẹ́ fún wa kájẹ́ nìkan tí ó sọra sí tí ó sì máa fi ìsara ìmọ̀ forúkọ Ọlọ́run bá búra lórí èké lẹ́yìn ìgbà tá a ti lọ tá a ti bọ̀ tá a ti fojú gan ni tá a sì ti láǹfààní láti délé olúwa ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ ń bẹ̀ mọ̀sán lẹ́ẹ̀kan kì í ṣe fún alálàájì nìkan fún gbogbo mùsùlùmí ni ṣùgbọ́n torí pé àwọn alálàájì alálàájà la fi ìjókòó tò ní sọ́rí lójú ọjà sí pé a ti ń darúkọ àwọn alálàájì kí gbogbo wọn jọ di ẹ̀kọ́ tí wọn mú ká sì jọ gbọ yín gbogbo mùsùlùmí ló gbọdọ̀ sọ́ra sí ló sì gbọdọ̀ yí rárá rẹ̀ wò láti máa forúkọ Ọlọ́run bá bóra lọ́nà ìtọ́ àbí lọ́nà irọ́ àbí lọ́nà tí ò ní túmọ̀ Ọlọ́run kó jọjọ kọ́mọ́sẹ̀ là wá ń bẹ̀. torí lára tí wọn bá ṣẹ́jú alálàájì mi ìyẹn ya wọn alálàájà ẹ̀jẹ̀ ká lọ gbọ́ yín pé lára tí wọn bá ṣẹ́jẹ́ sísìn máa bá ṣe hajj jẹ́ tí máa bá ṣe ọmọ nìyẹn jẹ́ òun náà ni a lè ṣe rọ́ọ̀kù bílà ìmọ̀ amúrogún pẹ̀lú ọlọ́run ìmọ̀ àṣẹbọ pẹ̀lú ọlọ́run ìmọ̀ àdàǹkàmípọ̀ pẹ̀lú ọlọ́run ìmọ̀ àwọn ìrànlọ́wọ́ lọ síbòmíì ń dẹ̀yìn ọlọ́run ká tún máa amúrogún pẹ̀lú ọlọ́run tí máa bá ṣe jẹ́ mọ́mọ́dé-alọ́wọ́ ni ọlọ́run bá ń tó bá ṣe bọ pẹ̀lú mi irúfẹ́ ni bẹ́ẹ̀ kò sí bí àtàbí ṣùgbọ́n gbogbo ṣẹ́ tí irúfẹ́ ni bẹ́ẹ̀ bá ṣe ó máa di bíbàjẹ́ ni torí bẹ́ẹ̀ alálàájì alálàájà ẹ̀jẹ̀ ká gbọ́yé kò ní àti ẹ̀yìn gbọ́dọ̀ sọ́ra sí nípa ọgbọ́n tí bá máa jẹ́ ṣírúkọ àti rán rẹ̀ ọ̀nà yóò tí bá máa gbà wá àti ọgbọ́n tí bá máa fà á kí ni àti ẹ̀yìn ká gbìyànjú láti sọ́ra sí nípa ṣíríkì ọ̀nà tí ṣíríkì máa ń gbà wá pọ̀ gan eléyìí tó sì kó sínú pọ̀ gan àti gbogbo àwọn kan tó rò pọ̀ mọ́ ó pọ̀ gan èyí tó yá sí pé odidi ọ̀rọ̀ ni láàyè tiẹ̀ ká bèrè ká súnmọ́ wa fà á nítòsí ọ̀dọ̀ wa kí wọ́n là wá lọ́yẹ̀ kí wọ́n sì kú àti kán sì kí sara kí wọ́n sì kí kán fún wa lára mọ̀ àwọn kan tó lè sọ wá di ṣé ẹni tí ń murogún pẹ̀lú ọlọ́run kọ́lọ́ máa yára kọ́mọ́sẹ̀ là wá níbi ṣíṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ti hálà ń sọ fún wa pé ó máa ń pa màá nìkan yẹn lè kọ́ àárọ̀ bìí ẹni tó bá ń retí pé njọ́ kan ń bọ̀ tó ń láti pàdé ọlọ́run bá dẹ̀dà pàdé yàmàlàmàlà sọ́ọ́lìyàn ẹ̀sọ́ fúrúfẹ́ ni bẹ́ẹ̀ kókó máa ṣiṣẹ́ olóore wàlà yóṣù rẹ̀ pàdé ìbáadà tọrọ bíi ahadan irúfẹ́ ni bẹ́ẹ̀ wá gbọdọ̀ kò gbọdọ̀ ṣékìnì kò gbọdọ̀ mórogún pẹ̀lú ìjọsìn ọlọ́run ní bó tilẹ̀ wò kó kéré mọ kò gbọdọ̀ sorogún pẹ̀lú ọlọ́run láyé bó tilẹ̀ wò kó kéré mọ irúfẹ́ ni bẹ́ẹ̀ kò sọ́ra sí kó sì gbìyànjú àti yí rárá rẹ̀ wò lóun já sí pé ìmọ̀ amórogún pẹ̀lú ọlọ́run nínú gbogbo ọ̀nà yóò sì bàjẹ́ kí òun sì ní sọ́ra fún un nítorí pé ohun tí máa bá ṣe jẹ́ mọ́ni lọ́wọ́ ni kí mùsùlùmí mọ́ wá dáta rẹ̀ mọ́ lónìí lẹ́yìn ìgbà tó ti ṣe hajj tó ti lọ tó ti bọ̀ kó mọ́ wá dáta rẹ̀ mọ́ pé gbogbo àwọn nǹkan tí máa jẹ́ iṣẹ́ bọ́ ni pàtó wá padà sí léyìn tó pọ̀ tí ò ní àpòjú tí ò ní òǹkà bóyá ẹbọ nínú ọ̀rọ̀ ni bóyá ẹbọ nínú ìwà ni bóyá ẹbọ nínú ìṣesí ni ká sọ̀rọ̀ àti lè lórí lára ẹbọ nínú ìṣesí òun ni kí mùsùlùmí máa ní lérò wípé pàápàá nígbà tó jẹ́ olùṣòwò kó ní lérò wípé tó ń bá jáde láàárọ̀ ẹnìkan ló lè ṣe ń lọ́wọ́ ẹnìkan ò lè ṣe ń lọ́wọ́ tẹnìkan bá ṣe ń lọ́wọ́ ló máa mú kí ọjà ó tà tẹnìkan bá ṣe ń lọ́wọ́ kò ní jẹ́ kí ọjà ó tà àbí kó máa ní lérò wípé bó ti ṣe ń lọ yìí tó ń bá fẹsẹ̀ kọ́ gbà ò kó ní lérò wípé ìfẹsẹ̀ kọ́ yìí ìfura burú kan ló jẹ́ fún èyí tó yájú kó lè fara oríṣiríṣi àwọn kan bẹ́ẹ̀ nígbà tá a bá ti nígbàgbọ́ tàbí ní ìrètí tàbí ní àfojúsùn bóyá láti wà náà lọ́wọ́ bóyá láti wà ránṣẹ́ àbí láti wà bò lọ sí bòmíì yàtọ̀ sí dẹ̀yìn ọlọ́run ọba dẹ́dà kágbà ìpè àti mẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ọba dẹ́dà náà nìyẹn. Ó lè jẹ́ nínú ọ̀rọ̀, ó lè jẹ́ nínú ìwà, ó lè jẹ́ nínú ìṣe àti gbogbo àwọn kan tó rò pọ̀ mọ́ ṣeré ní onírànra èyí tó wù tó bá tí ì bá jẹ́ lára rẹ̀ òun náà ni ká máa ṣe sí arí ni. Ọmọ ìyá mi alálàájì alálàájá ẹ jẹ́ ká ṣọ́ra fún eléyìí, a sì rí pé eléyìí pọ̀ láwùjọ wa lénìí. Ọlọ́run bá ta hálà ń sọ fún wa pàápàá jùlọ nígbà tó ń jẹ́ kó yé wa pé fàwa inú ni mo sọ nìyí. Àwọn èèyàn kan ń bẹ tó yá sí pé olùkírun ni wọ́n, ṣùgbọ́n yá sí pé tó ń ti rún wọn ègún ọlọ́run padà máa jẹ́ tiwọn ni. Nígbà tó wá fẹ́ máa júwe irúfẹ́ wọn ò ní aládínà hó máa sọ́ra fi sáà hó wọn lájínà hó mọ yọrọ hó. Ibi ta fẹ́ lò náà ló nì ọlọ́run bá láwọn tó yá sí pé wọ́n ń ṣe sí arími pẹ̀lú ọ̀rọ̀ wọn tí wọ́n kí ègún ọlọ́run máa jẹ́ tiwọn pẹ̀lú tó ń ti rún wọn. Ló fi já sí pé kì í wá sí lórí ìrún nìkan gbogbo iṣẹ́ tá a bá ṣe tó jẹ́ sí ìbàdà iṣẹ́ ìjọsìn tá a bá ti ń ṣe pẹ̀lú pé à ń ṣe ní ṣe iṣẹ́ arí ni. Àwa láwa ń bẹ̀ òun náà ni máa ṣe kíni ní máa bàṣẹ jẹ́ máa ní lọ́wọ́. Ló fi já sí pé jíṣẹ́ ọlọ́mọ sọ̀rọ̀ lọ́wọ́ wa ní ìwọ sẹ́lẹ̀ àlẹ́bìnrin takòròyà ẹ sọ́ra ẹ̀fura yín lára mà kẹ́ ẹ lọ sọ́ra fún ẹ lọ kíyè sára lórúkọ tí ń jẹ́ rìyà tí ń jẹ́ sí arí mi fa iná ho ṣeré kọlásgà torí pé ara ẹbọ náà léyìí náà wà lára ṣerékù náà ló wà. Kágbìyànjú kágbìyànjú ká rí pé a sọ́ra níbẹ̀. Ọlọ́run Adéda ń sọ fún wa láti ẹnu ànábì rẹ̀ ọlọ́run jẹ́ kó yọ bẹ́ẹ̀ pé ọlọ́run jẹ́ kó yọ bẹ́ẹ̀ pé inú ti ń pa mi láyà jù fẹ́yìn àlè ó mọ̀ ni òun náà ni àṣeré kó àlàásgà òun náà ni àwọn ẹbọ kéékèèké. Níjọ́ náà lọ́hùn àwọn èèyàn bèrè pé ìrìn òjì sí ọlọ́run kí ni ayúta ń pè ní wàmà ṣírùkọ̀lá gẹ̀rẹ̀ sí ọ̀la ìrìn òjì sí ọlọ́run kí ni nǹkan ń pè ní ṣírùkọ̀lá gẹ̀rẹ̀ àwọn ẹbọ kéékèèké gan ṣàlàyé ẹ̀ fún wa àlẹ́bí ni àròyà òun náà ni kí ni òun náà ni àwọn iṣẹ́ arí ni. O ní torí pé ọlọ́run bá ti ara ń sọ bẹ́ẹ̀ yìí máa sọ bẹ́ẹ̀ jáde kí á mọ̀ pé nígbà táwọn ẹrú sì bá kó iṣẹ́ wọn dé pé àwọn tẹ́ ṣe sí arí mi sí òní tẹ́ ẹ fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé alájà ni yín tẹ́ ẹ fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé alájà ni yín ẹ lọ gba aládàá yín lọ́dọ̀ tí wọn ló jáde pé ogun tó lè máa mú sí arí mi lọ́wọ́ gbogbo ẹ̀ lẹ́yìn náà kúkú mà gbogbo ẹ̀ ló yẹ yín káwọ́ sùnsùn kó yá sí pé ọlọ́run jẹ́ gbọ́dọ̀ ọkọ wa láti sábà kà sí nítorí kán lè máa fàlàyé ni wa kò sí kankan mí tàbí ṣe bẹ́ẹ̀ ó sún wa mọ́ ká jẹ́ ní sí arí mi láti bẹ̀yẹn ká kíyè sára ká kúwò sùnsùn kọ́rọ̀ ọmọdé sọ̀rọ̀ ká ti bẹ yín kẹ nítorí yín gòlù tó wà níwájú wa ó fún ó sún wa mọ́ káyìí ti mọ̀ pé ó sún wa mọ́ rèé yá yẹn sí arí mi káyìí ti fọ́ra mà ká sọ̀ra sí i bólú ìyá sí pé àníyàn ni kọ̀ọ̀kan ṣe pàtàkì àkànmúyẹn wa gẹ́ bí àpèjú òye àníyàn ṣe pàtàkì lábẹ́ bíbá yìí èyí tó ṣe pàtàkì ní gbogbo ní tí bá máa jọ má ìṣe sí arí mi ẹ̀jẹ̀ kí gbìyànjú lórí ìforíbalẹ̀ rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní ehun ló bẹ̀rẹ̀ sí ní sunkún pẹ̀lú ìpayà ọlọ́run àfọwọ́ àbúrò wọn máa ní ha báwo ni ìbá dáa tó làwọ̀kánà ha àtàwọn ìbá ìtì kó jẹ́ pé ohun tó ń ṣe yìí kó jẹ́ pé ohun lè rẹ ló wà tó ti ń ṣe rẹ̀ ìbá máa da púpọ̀ ṣùgbọ́n ní mọ́ṣáláṣí tó ti ń ṣe báyìí yóò nítumọ̀ lójú àwọn èèyàn yóò fẹ́ jọ bígbà pé ọmọ mo ṣe arí mi lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́mọ ìyá mi ní lọ́sìn islam ẹ̀jọ́ ká gbọ̀yé gbogbo ohun tí bá ti ń jẹ́ sí arí mi gbogbo ohun tí bá ti ń jẹ́ rèéyà nínú iṣẹ́ àti nínú wà tágbà pé ayò pé àjìnà sí pàápàá jẹ́ ẹ̀yán lájẹ́ wa ẹ̀yìn tá a forí ìjókòó tèmi sọ rí ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ sí fún un ká wá lọ gbọ́yé pápánbárì eléyìí tó yá sí pé bóyá níbẹ̀ òun náà láti máa dánu dúró òun náà ní pé a ti wá lọ a ti bọ̀ a ti fojú gan ní ilé olúwa ká wá gbìyànjú ká rí pé àwọn nǹkan tá a fi lẹ̀ ká tó lọ nínú iṣẹ́ olóore tá a ti ń ṣe ká má jò dúró àwọn eléyìí tá a ti ń ṣe ká gbìyànjú ká rí pé a tẹ̀lé abẹ̀rẹ̀ sí ní ṣe bóyá kó o tó lọ o ti rírun kí tẹ́lẹ̀ má fi rún kíkí sílẹ̀ bóyá nígbà tó o fi lọ o tiẹ̀ ti láǹfààní àti kí irun tẹ́lẹ̀ wà má gbìyànjú àti pátì mọ̀ báyìí nítorí pé ìmọ̀ fi rún kíkí sílẹ̀ nínú tí máa baṣẹ́ olóore ẹ̀dàjẹ́ ni ọlọ́run bá ti aláǹsọ fún abẹ́ pé kọ́ra ń pé kò tẹ́ wọn náà kárìyà bówó ìkẹ́ náwó yín ní kọ̀kọ̀ bówó ìkẹ́ náà ní gbangba bówó ìkẹ́ náà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bówó ìkẹ́ náà ní pẹ̀lú fún wọn tún láti yín bówó ìkẹ́ náà ní táwọn ẹ̀ náà ní pé mo fẹ́ ẹ̀ náà ní pé ẹ̀kọ́ láyìn ẹ̀ tọkọ balùwẹ̀ ń tó ọlọ́run bá ń jẹ́ kó yẹ pé a ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ yín nítorí pé kí ni iná kòmùkòmùtòmù ká máa fàṣì kí nítorí pé ẹ̀jẹ̀ kan nínú àwọn àjọpọ̀ kí ọ̀daràn ní. Ọlọ́run wá ń jẹ́ kó yẹ wá pé kí láti pọ̀ ọlọ́daràn ò ní pé mana áhù máa ń tọ́kú bára mi ní mọ̀lẹ́bà kóòtù yìí kí láàfin nígbà ìnáwó nára wọn kí láàfin nígbà ẹsẹ̀ hajj wọn ilà anáhùn kẹfàrúbìlà ìyẹn ò rí bẹ́ẹ̀ nítorí wọ́n ti kìbẹ̀rí pẹ̀lú ọlọ́run ọba wọ́n bí rọṣù líhì wọ́n ti kìbẹ̀rí pẹ̀lú ànágbé ọlọ́run wọn wá dàmọ́ ń bẹ̀ wọ́n lẹ́yà tún náà sọ̀lá àdá wọn tún wá ní kírun ilẹ̀ wà fún kò sáàlà àyàfóyá títún pẹ̀lú òròjú ohun tí ó mú kálájì ò kírun lénìí òun ni péjọ tí wọn bá ti pè é gẹ́gẹ́ bí alájì ohun tí ó mú kó kírun lénìí òun ni péjọ bá ti ń sáfù wájú dúró gẹ́gẹ́ bí alájà tí ò bá ti di eré eléyìí tá yóò ní rí ipe alájì náà wá kò ọ̀nyẹ́lá fara àti kẹrùn ún tó bá fi lè mú kírun tí ò bá fi lè sábàkà dé tí ò bá ti lè sábàkà òní kírun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn wọ̀nyí yàtọ̀ tó ń jẹ́ sí arí ni ó tún wá ń jáde pé ọlọ́mà tó ń fi díẹ̀ múlẹ̀ wípé tí wọn bá tó bá tiẹ̀ wáyá sí pé àwọn kan bẹ tẹ́lẹ̀ pé ìyá túnà sọ̀là wọn ò kírun ṣùgbọ́n pẹ̀lú òjò pẹ̀lú àwọn sí arí ni ọlọ́mà bá lóun ò ní gbà lórí bẹ́ẹ̀ tó wá pọ̀ tì tó wá lóun tiẹ̀ wá ní kíra rárá wọn láyé fi kún lẹ́yìn lọ́wọ́ mi kẹrin bọ́ọ̀ ọlọ́mà bá sọ fún wọn kú alára mà pé kí èmi àti ẹ̀yìn ká lọ gbọ́ yé ìyẹn máa mójútó ìrún kíkí wa ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo alálàájì ẹ má jẹ́ ká kírun kíkiri sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ká sọ̀rọ̀ fún sí arí mi ká sọ̀rọ̀ fún ìwà kò kà mí ká sọ̀rọ̀ fún gbogbo àwọn nǹkan tó lọ́wọ́ bá lóyún ká sọ̀rọ̀ fún ká sì gbìyànjú àti mójútó àwọn nǹkan tí ọlọ́run bá ní ká mójútó kí ọlọ́run bá fọwọ́ dìjọ́ jáde kó má ṣe ìjókòó tì ní òkun fún wa kó jẹ́ ká tó jọ pàdé níjọ́ mẹ́jọ pàdé wa ní dédé àkókò yìí náà níjọ́ mẹ́jọ báyìí kọ́nà kó jáde kó má ṣàìsàn wa ní ẹ̀sán olóore àti tí tó gbọ́ àtàwọn náà ta wé àwọn ọmọ ìyá yín muslim student society of nigeria ondo state area unit àwọn náà ni a wà lórí ìkànnì pẹ̀lú yín à ń sọ fún yín lẹ́nu pé salamu alaykum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. Ẹjẹ́ ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò ìmọ́lẹ̀ ẹ̀sìn ti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ mùsùlùmí nílẹ̀ Nàìjíríà MSSN ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Bóyá fún ìwádìí tàbí ìbéèrè tàbí ẹ̀yin fẹ́ ṣe ìrànwọ́ owó láti fi dá sí ètò yìí, ẹ lè pe nọ́mbà yìí 08032426989 lẹ́ẹ̀kan sí 08032426989. Masalam.
0: Laylatul Qadr khayrun min alf shahr.

méjèèjì síwájú bí ẹni tó fẹ́ gba blessing sórí ó máa ṣàkọni wà lọ bẹ́yàn 17 wà ní ó ṣe mí lóore daddy.

0: Dàbà 88.9 FM. Àwòlú Sòlú dẹ̀rọ̀ pèsè.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹyì lọ, Àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyì kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbapò kìíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: 9 Adaban.
1: Ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbórin ìṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19 07-64-60-64-19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yìnòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sí kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìn bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 64 60 64 19
4: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
5: o ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbópẹ́ gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nu ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá wọ́n fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀rẹ̀ kan tó fẹ́ bí mí sápẹ̀ mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti won ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu se ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
0: awo mate eri eni gboro lenu ojo meta yi
2: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi
3: agbo ni isi lo si je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogulu gbọdẹ tó fi wí àtẹgbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí baba oke ogun lónìí ẹ máa pe 07064606419 07064606419 baba oke ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
6: ṣé ìgbádùn àdàbà
7: ń gbádùn àdàbà.
8: Mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda se kon sun lo ni
9: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin agbaduro ti o si ma sise akori lodun lolufe re iwe ategbo la fi pe lo re ajo nadak fun tedu gba o da alagbo ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
10: osugba sidike laye nlo sidike laye nlo sandi adie lawon ma tun se sidike laye nlo ogun mata lobo ko mara lawin o pada ti dopin santagbara ka so yoku leta sidike laye lo santagbara ka so yoku leta sidike laye lo ko to ba ti fara to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba sidike e wahala lodo won a ma fun lo die osoosu ni fun ise osu ose ose foloja ose e le so losu meji osu merin osu mefa osu mejo abodun kan to je osu meji la te ba ti wa sunday daji 50% wa gboja yin fun yin ma so ku die die ko si owo ele lori e o zero interest ni won ko ko si lori e le download app yi lori app store.
6: On your trap, set.
11: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM. O ti gba ko kini. O si waju. Awon egbe n tele leyin.

0: lo o gba si jebo ase bi o si laye be mo sori ko gbe mi o lo o kan kanu ni awujo lori le to to gori ategun ka jo fi yi kogbon eto to si so loju awon ipenija aye ila koja ati gbogbo ojutu si su omo ni pelu baro yi ni po wa aye wa isele atawon ona ta le gbegba lati fi ran re ni lowo gbogbo ila koja awon omo edanu aye o ni se pelu akosile ayemo wa ajumo bi o si kan tanu eni adani waye baran si ni le se ni lori awujo lori awujo lori eto gba mi ora mi kale pelu omo yin ololufe yin omo ba sunday oyediran igbowo ede e patokun eto sori ero bani soro yi lati salaye ni pa awon kan te la koja tabi darapo mi eto yi fun iranlowo ati soligbowo e pe 0903 246 9843 awujo lori eto gbogbo wa ni o a ki fi bi ko loja loja
1: Eje kabiyesi re oba dani waye kabiyesi re oba tele ki obi to bi mo kari gbogbo aye ojilogo sogo obolododo dide osolote deni le goju goju arugbo oborakata buyo oborakata gba onigba fun ko fun oke leyin ameyin arere bi ibu ariyan julo adigan somo oba ta kini tutu ta kini gbigbona oba tin je ko tutu ko gbona gbogbo aye o se ba eledun mari mo ni o lo mo ki bi gbogbo ra bi ti o kede mo ki tokure to bere to n leta lejo tori ta ba wole ba le la ko ki o onigba oko ta ba to wole ya le la ba to ki elegberun gba ko mo wa gba laduwa fun gbogbo eni to n gbe to fun ti rede asiko yi pe kewe kewe oni ka won iwe wa o sagba sagbo ni sawon agba nle agba o se ni tan lori le oke le muru si oke la gboju oke oke ni gbogbo wo mo lo o ani deni le eni to ti ni o ni pada wa tan lojiji ibanujo ni wo ede te tin gbe to yi ibanujo ni wo nu le te tin gbe to yi ibanujo ni wo yara te tin gbe to yi ibanujo ni wo le oko inu moto te tin gbe to yi gbogbo wa pata idamu wa la oni woro wa awon oroyin to nsasala sugba lasiko ta wa nbe yi awon oroyin to bare leru po ni bo ba wori social media owori facebook wala owori instagram okan bale owori youtube okan bale sugbon bo se lewu kiro yi wa lo mo sare kakiri to ni gboro aye ko ni wonu le yin o ko ni wonu le mi o ko ni wonu le wa o awon ti damu wahala na wa de ba Olorun tin yo ni laga ninu wahala aye yo yo si wo o Jesu wa ninu moto yen Eje fe so to eje fe so si agba mi eye fe doju moto na tele awon eyi wa lo ba pe baba iwo abikita ke awa o segbe bi o soro kan o ni iwo ije dakeje ije banuje to nja ni Nigeria dakeje ije airoju araye dakeje ìjọwọ́ gógó dákẹ́jẹ́ ìdí ìjínigbé dákẹ́jẹ́ ìdí ìjàmú dákẹ́jẹ́ ọlọ́run ti ń fúnni ní ìmọ̀ àtòyé látòkè ọ̀run wá fún àwọn olórí wa ní ọgbọ́n àtòlú láti fi túnlù ìṣe ọlọ́run mọ́kànlá àìmọ̀ṣe sí wọn o mo sì tún kí gbogbo ẹ̀yin bàbá lẹ́ẹ̀kan sí pé happy father's day ìwọ náà wá sọ gẹ́gẹ́ bí bàbá tó ń gbọ́ mi nílé báyìí pé gbogbo ohun tí mo nílò gẹ́gẹ́ bí ìbálẹ̀lẹ̀ láti fi tó lé mi ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún mi ìjẹun pọ̀pọ̀lọpọ̀ làwọn bá lè lé tó yẹ pé fádà wọ́n ti ọ̀rọ̀ wọ́n yìí ṣe fádà mọ́ wọ́n ti di fádàd kì í ṣe fádà mọ́ wọ́n ti di fádàd dáàdì tọ́nà rẹ̀ jìn ẹlòmíì ti sá kúrò nítorí bùkátà ẹlòmíì ojú lé kókó má fọ́ ọ̀gẹ̀dẹ̀ mọ́ kókó má dẹ̀ bọ́ wọn bá kíjù ńlá kíjù ńgbà míì gan wàhálà ò dé torí gbogbo ròyìn tó gbòde kan ni wà lónìí wọnú lè wà mú kí n kàbọ̀ sórí ìtọ́ àwùjọ olórí lẹ́ẹ̀kan sí pẹ̀lú ọmọ yẹn ọmọọba sunday oyedèrán sunday gbowó èdè sunday gbowó ètò ìtọ́ àwùjọ olórí jẹ́ ètò tá a gbé kalẹ̀ láti fi jẹ́ rà mí gbà mí pàápàá jùlọ ètò tó ń tó fàyìnrìn nípa iná àbí aṣọ ohun táwọn ẹlòmíín là kọjá gbogbo ajọ ń gbọ àwọn ìṣẹlẹ ẹyẹ ẹlòmíín láti lè fi kọgbọn gbogbo ẹyin tẹ wá ń dún gẹgẹ bí alátìlẹyìn fẹtọ yìí ìdààmú ò ní jẹ tẹyìn àwọn kan náà mọ ń pè wá lójoojúmọ àdúrà lórí mẹsàn-án mi whatsapp mi gbogbo ẹ náà ọlọrun rí yín ó rọkàn yín o ìbànújẹ ò ní wọrọ yín ká mọ ṣe bẹẹ pòpò lọlẹ olóró k ke amo forokun lo lo petiti e de ka le jowo mo wonu le bo lo ni baba e ka san o
2: to e ka san o
1: e je n lo kini o ki n gbo yin e ka san sa
2: to e ka san
1: e ba yin o yin e sumo mic e de si e seun oruko yin baba
2: oruko mi ni ola oluwa ayebolu
1: omo lu oni
2: omo kale ni mi
1: ilu o le n gbe
2: ore ni mo n gbe
1: ilu o le ti wa sori eto ilu ni
2: ore na ni mo ti wa
1: e ti wa n lu yi latana
2: atana ni mo ti wa ko la mo ya wo ko wa la na gba to ti bo to ni
1: baba e ti to ni odun melo be se wa yi
2: 58 years ni mi bayi
1: 58
2: mensa
1: ah agbalagba ni inu daddy ise wo le nse
2: ise agbe ni mo nse oko dida na ni mo yan laye oko ni mo nda oko ti a ti da ko lore nigba yen na oni reserve lo to reserve ijoba ni asanwo manda manda agbe ope agbe koko okan kan tin bale but sadede en to ni kan ju yan lo won ti tabe fa won yebi awon yebo kan bayi won ti fa oko
1: eh awon ki le re n da sinu oko yen
2: oko ope ati oko koko na ni mo da se be nga yen
1: yo ti todun mi lo te tin da oko yen ko tori pe won fa be lo
2: o ti le lodun ma do ku seyin
1: eh to igba ti won ti ero to ba won te yan ro je ka mo le to ba layin do bi pe won gboku lowo yin ijoba ko tori won ke fa won yan na ko tori pe bi o sele sugbon won ta wa na gbo ta wa na si mo keke bi oniro igbe o ti pe to ti mo so pe won gba be to won o si se be ki won gba be
2: ka ti eri le mo ko si free land kankan
1: to ngba ti won ati gboku lowo yin ise wo le wa nse
2: ah ngba ti mo ti wo so so wo so si ase ba lele yin ase mo se mo lo gbokada
1: okay
2: mo be se ngba okada lati mo take care awon omo
1: ibo le ti gbokada yin
2: mo lo gbokada yin ni awon okada ye lo to npe ni maso okada yin
1: okay
2: mo le gba mo gbianju mo dawo won 4100 lojumo do won account ti wa to won ma san se mo san mo san mo san ṣùgbọ́n kọ̀dá délé ò ní bí àrùn ló fa ìyàwó mi tó jóbìnrin mi láàárẹ̀ náà mú sákòtì sásódò sákòtì sásódò mi ò ráyè ṣiṣẹ́ sákòtì sásódò mi ò ráyè ṣiṣẹ́ àdéhùn òdìdè fcmb lọ́wọ́ ló ti kú.
1: kábíyèsí ọlọ́run ìyàwó yín ti ṣaláìsí báyìí
2: ó ṣaláìsí pẹ̀lú ọmọ mẹ́ta tó fi kalẹ̀ fún mi.
1: ọmọ mẹ́ta ẹni tó dàgbà jù náà ọmọ yẹn tó ọmọ ọdún mélòó.
2: ó ti lọ bí ọmọ 20 something years báyìí.
1: ilé ẹ̀kọ́ wo làwọn ọmọ yín yẹn wà.
2: àgbà yẹn ti wọlé kété tí ìyá rẹ sì kí náà ló wọlé sí headtech nílẹsẹ ní ogun state.
1: ó yẹ ṣe wọlé náà ní báyìí.
2: ó ti wọlé ó fẹ́ parí náà ọdún kan kó parí báyìí medical record ló lab technician ló ń ṣe ọ̀túngbà tá a rówó school san láti bí ọ̀sẹ̀ mẹ́ta ló ti wà ń lé.
1: àwọn àbúrò ẹ̀ ń kọ́.
2: àbúrò ẹ̀ kan pípẹ́ ìjọba ló sanwó wáìkì ó ń ṣe wáìkì lọ́wọ́ báyìí. ìkejì tó tẹ̀lé ó ti jòkó láìpẹ́ yìí kò lè lọ wà ní gs 223.
1: ẹja tó padà sórí ọ̀rọ̀ ìyàwó yìí yẹn láti ẹ sọ pé nígbà tí wọ́n sáré tí ẹ̀ ń sáré ìyàwó yìí yẹn káàkiri bí ọ̀sẹ̀ kan àbí méjì kò tó dúpẹ́ lẹ́mi gbà ọlọ́run ṣàforíjì fún ọ ọlọ́run dẹ̀ délé mú kí ni wá ló ṣẹlẹ̀ iṣẹ́ ọ̀kadà tẹ̀ ń ṣe lẹ́yìn ìgbà tí ìyàwó yìí kú kí ló ṣẹlẹ̀.
2: gbogbo ìgbà tó sì kìtì mọ̀ ń gbé kiri yẹn iṣẹ́ ò ṣeé ṣe mi ò lè máa wọlé iṣẹ́ ò ṣeé ṣe kádà àwọn fámìlì ẹ̀gàn dáwó wọn gbìyànjú ká dùn ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ló ju gbogbo nǹkan lọ ọlọ́run ju gbogbo àwa lọ.
1: ìgbìyànjú lè dá ń da ọlọ́run ló lè mí lọ́dọ̀.
2: bẹ́ẹ̀ni gbìyànjú sọ́wọ́lú pírọ̀dù yẹn mi ò ráyè ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tó kú tán náà àwọn owó kan ṣì wà lọ́wọ́ mi mo san wọlé mo wá jẹ wọ́n bí owó ọ̀sẹ̀ kan mọ́lọ́kẹ́ nǹkan tó ti lọ yẹ kí n tún lọ máa bẹ̀rẹ̀ iṣẹ́ mo rí àwọn pàtó mọ́sọ̀kadà yẹn lórí mi lọ́nà bàbá ìjẹ́ wá lówó kíní kan mọ́ níbẹ̀ ni tó ṣẹlẹ̀ sí mi nílé àwọn làwọn fẹ́ gba mọ́sọ̀kadà báyìí mọ̀ bí ìyá rẹ̀ tiẹ̀ kó àwọn agbowó mi rí àwàdà ni wọ́n gba machine lọ mo lọ wá owó tí mo jẹ wọ́n yẹn àwọn láàánú dìde mo lọ wọ́ ìmọ̀ kó lọ fún wọn ní ra wọ́n ní kíkó lọ wá balance mi wá wọ́n ní balance mi kún 420 wọ́n ní mo ti san 1,580,000 ìpè balance mi kún 420 pé tí mi bá dẹ̀ kó wá pé àwọn àtà ìyẹn ni mo ń sáré kiri mo á gbẹ́ tó yín lórí rédíò kódà mọ̀ mi tí wọ́n lé wá láti sukùl ló gbọ́ lójú kó rédíò ló gbá.
1: abiyesi ọlọrun yàrá àwọn ọmọ mẹtẹẹta tó lòun fún yín obìnrin làwọn mẹtẹẹta
2: obìnrin làwọn mẹtẹẹta náà obìnrin náà ọmọ ni wọn.
1: mo kàn sọ ni mo kàn bèrè ni
2: bẹẹni àwọn mẹtẹẹta
1: obìnrin mo láìkè gbàgbọ yín
2: mo láìkè gbàgbọ yín
1: ọlọrun wa dé ìlú kan dirukan dìgbà fún yín
2: àmì
1: Olorun wo la baba loni wahala te se yi ko ni gbe.
2: Amen.
1: Wahala ni kokan wa lori omo na o de ni gbe. Gbogbo ara le wo bo wo to ba le sami.
2: Amen Jesu.
1: Olorun ni fo mo da o laamu.
2: Amen o.
1: Ko ni fi wo na domo laamu.
2: Amen.
1: Baba.
2: Sa.
1: Igbawo igbawo lo so fun yin pe o peju ke wowo yen da ke ko to di pe bike yen o di telomi.
2: Ah, ngba ti mo lo so do won mo fe mo lo so do won bo se ke yen ki lo wo mi wa mo to fi ba ma pare ti mi ba ro won ko wa. Gba won ta me se ko stole se pa agreement wa ni yen. Won lo pe Olorun ba wi be. Ah, se a so pe adura gba to ni adura adura gba gba gba gba. Olorun de gba adura na tori emi wa se wa nbe. O ta de se mo se leyan la Olorun lo mo.
1: Eyin te ba lanfani ati ma darapo mi to ye dakun fe jaran baba yi lowo. Akoko ti won sare yawo won kaakire ni won oro kada yen se se gbagbo pe tolorun ba se tawon eyan ba dide anufin lori eto yi 3420 yen te ko lo fun won te ba nso kada yen e si le ri bukata won mo yen gbo.
2: Ah olotu ngba ti mi o koja yin mi o lo mi o fe fe mo se be dojo ri mo se fe lo fe yawo kan ni se bi ki ma jeun ki de ma toja won to lo school ni ki mo tu wa le ki de ma fadua si won ojo sunday ka lo church ka de ka se gbogbo e na kan ni kon lo de baba mi gbadura ko baba mi da bobo won awon na lojo la mi ngba ti mi o ba to won kilo ma sele lola baba ti responsible pon ja se pe ti baba yawa ba ti eku se ko ke baba tele gbon yu ko ko wa nle we yan ni mo fi gbeyan ju ti mo se yi ko lo ngba fun mi be
1: bo pe yan mo Nigeria te n gbe to yi mo dupe lowo yin o pe ta ba ti pe yin e je ibi te yin na ba pe yan kan igba lo ma je fun yin keke bi ise wa wo to ba fe ja daruko e lori radio to fe send nkan si won ko si be pe please don't mention my name kosi be pe anonymous account yen ni 64064500066 money point awujo olore 64064500066 money point awujo olore baba gbogbo awon we ton ko fun yin lati kini igba ti baba kokko pe mi ti bo pari eto yo ti fe to ose meji bayi ti baba yi ti n pe mi to won tin gba lootu e dakun e sanu emi na olootu e dakun e sanu emi na e sugbon iropo de to je pe ko ti kan won latojo yi eni tolohun to ni awon we te to bo wa Nigeria awon we to gba wa latodo certificate of insurance gbogbo eko apata because ngba to pe mi won ni boya won le re ni to le rokada fawon bo so kada aduku won baba ki lo sele se ngagan sha le mo story oro yin gangan won se salaye gbogbo e fun mani ah se wahala te wa ti se ninu 2 million 30 son 1.580 se wa yo ndare fa won company to gbo kada fun yin ni ki se yin le pa yawo ara yin elder bayi ni ya se ma bo wa sori ategun ise ta wa mo so fa won yen pe kun ojo jade kun ra o kada fun yin ta won yen ba le ran yin lowo te ba le lo ko balance won lo e te le gbo kada yo le je ti todo yin iwo ba nkan te ba ri e le mo fi toju awon mo ti yawo won da sile mo be wa loruko Olorun eto to n gbo yi ki se entertainment program o baba to n gbo won yi baba yen ti le ni won ti se 58 years already won lo 59 sugbon pa gbo pe ni won ba tawon na ojo to ma le sise 2000 ojo to ma le sise 3000 ojo to ma le se oni 10000 awon mo ti yawo won da le fun won yi won a le moju tawon mo yen ko wa si e to poju ko de si e to kiriju laye to le fe ran won lowo mo de gba aladua fun wa Olorun wola odun ta nse loni odun awon baba ta nse loni ati baba ni o ati ya ni o gbogbo eda to nsare lori omo gbogbo eda to nsare igbeju lori ara re na Olorun agbadua yin
2: amen
1: eyin te ba fe ja daruko yin ko sibe pe please don't mention my name a ni daruko so won mo pa won yan to n gbeto loni won le ni 1 million yan gbogbo yi tolorun ba ni ojulo to le fe ran won lowo to le fe ran baba yi lowo tori awon omo won tori awon omo won owo ti baba fi wa sori ategun gan won ya wa ni won le ni kan fa won 500 kan fa won 1000 awon sa ya awon sa mo pe ta won ba fi le tori ategun yi awon yan saanu won saanu awon ara yawo won ti o ya ohun lo fa saba bi ai
2: se se no fa o ya to mo ni ku mo yin o
1: ton fi gba o ka de
2: yawo pe
1: account lori omo account yen 64064500066 money point awujo olore gbogbo yi tolorun ba ni ojulo gbogbo yi ti won na ba wora re tori pe a mo de tuye bayi lo mo le le ran papa yi lowo mo won ka won yan be tolorun ju tolorun se fun ti ye pe gbogbo 420 ti gbe baba kaakiri latore wa kure ton fari kaakiri yi awon yen be tolorun le lo fun ile kan soso ṣùgbọ́n èdè tá a fi pètò yìí ní àwùjọ olóore ni pé a gbàgbọ́ nínú àwùjọ, a gbàgbọ́ nínú community tó jẹ́ pé téèyàn ò bá ti dákẹ́ àwọn èèyàn ń bẹ tán lè ṣàánú, nǹkan le lóòótọ́ ìlú le o, kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára o. Bàbá tí ń lẹ gbọ́ yìí tẹ́ bá tó gbọ́ tẹlòmíì, ẹ̀rọ ọlọ́run ó bà yín, ṣùgbọ́n gbogbo ìrànwọ́ tọ́lọ́run bá ní o lè ṣe fún wọn dákun kò fẹ́ jẹ́ kó o ṣe lórí ètò lónìí. Account ẹni 64064-500-66 Money Point Àwùjọ Olóore Media 64064-500-66 Money Point Àwùjọ Olóore 420 ni bàbá ń wá. Wọ́n ní tóṣù yìí bá fi kanlẹ̀ bó ṣe ń lọ yìí tí wọ́n bá kówó yẹn wá, wàhálà 1.580 tán ti ṣe ó ti lọnu títí láéláé fà á padà. Bíbélì sọ pé ẹni tó bá yí ọkàn èèyàn padà ọlọgbọ́n ni. Nínú àwọn tọ́lọ́run ń lò fún bàbá lónìí mo fẹ́ jẹ́ kó wà ńbẹ́, ṣé wàá rí ibi tí ìwọ náà bá ro kan orí sí, ibi tó o ro kan orí sí, olórí tó o mọ̀ rí, olórí tó o mọ̀ rí, aláàánú tó tóbù kẹta ìdá gbé ọlọ́run ó darí ẹ̀ sí ìwọ náà. At this age 58 ẹ dákun, ṣé bricklayer láfẹ́ advice bàbá pé tó bàbá bricklayer ní mo lọ ṣe báyìí ni? Ìwọ tó bá fẹ́ jẹ́ adárúkọ lórí program yìí sáti kọ síbẹ̀ pé please don't mention my name, kọ síbẹ̀ pé anonymous àní dárúkọ gbogbo iye tọ́lọ́mba ni òjò lọ láyé nínú 420 tó ń wá yìí, tọ́lọ́mba sì ni ojú 420 yẹn náà lọ o lè ṣe fún wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe wa lórí ètò yìí pé ẹ lè lọ wo àwọn fídíò wa lórí bàbá Oyoks lórí YouTube. Gbogbo àwọn tọ́lọ́run ti ní kẹ́yìn ìrànlọ́wọ́ látàrí ètò yìí bá ti ń ṣe là máa ń fi fídíò sí pàápàá jùlọ táyìn tá bá ti fẹ́ kó nǹkan fún wọn, bóyá àlọ́sanwó school ni, àlọ́sanwó hospital ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Táwọn yẹn sì tún padà wà dúpẹ́ gbogbo iye tọ́lọ́run bá ní ojú lọ. Àwọn owó kan bẹ tí ò jẹ́ kankan sí wọ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ó ṣe pàtàkì lọ́dọ̀ ẹni tó fẹ́ fún, dákun fi ọlọ́run bẹ gbogbo iye tọ́lọ́run bá ní ojú lọ nínú 420 yẹn. Mọ́ òpin 420 yẹn pọ̀, ẹ dákun ẹ̀ járan bàbá yẹn lọ́wọ́ káti ẹ̀rọ torí àwọn ọmọ wọn. Mo máa ń sọ kinní kan ní gbogbo wa pé torí ọ̀la tí gbogbo wa ò mọ̀ la fi ń ṣoré o, torí ọ̀la tí gbogbo wa ò mọ̀ òun la fi ń ṣoré o. Ìbànújẹ́ ò ní wọlé tọ́. Account ẹ̀ ní 64064-500-66 Money Point Àwùjọ Olóore gbogbo iye tọ́lọ́mba ni òjò lọ. Bàbá pọfẹ́tíkà yìí náà ṣàdúrà fáwọn èèyàn, àmọ́ jẹ́ káwọn kọ̀ọ̀kan tí wọ́n ti sẹ́ǹdì náà. Garuba Sharifa àti wọ́n sẹ́ni 1,005 ẹ̀ṣẹ̀ wọ́n
2: dúpẹ́ ayé yóò da ọmọ mọ́ lórí o.
1: Salami Sunday wọ́n sẹ́ni 2,000 naira.
2: Ayé yóò da
1: Wasiu Sunday wọ́n sẹ́ni 1,000 naira.
2: Owó yóò ní kọ̀ọ̀sálẹ̀
1: àpò Olúwa Fẹ́mi ìyẹn Tolúwa wọ́n sẹ́ni 5,000 naira.
2: Ẹṣẹ́ owó yóò ní kọ̀ọ̀sálẹ̀ àpò
1: ọmọ
2: lórí o.
1: Rashid Mọ̀mọ́ wọ́n sẹ́ni
2: 5,000
1: naira. Ayé àtọmọ ní
2: kúmọ̀
1: ẹja kí wọn bàbá Clement Timely Ajakaye wọ́n sẹ́ di 500 naira
2: ìṣẹ́wọ̀n
1: Olúfà tuntun dé wọ́n sẹ́ di 1,000 naira.
2: Ìyá oníjẹ́yìn ẹ̀ ní mọ̀ ìyá
1: Wilbert Moradike wọ́n sẹ́ di 2,000 naira.
2: Ìyá oníjẹ́yìn
1: ẹ̀ 5,000 kọ́ náà wọlé báyìí ṣùgbọ́n
2: ẹni di bàbá ìyá
1: ẹ̀ ní di bàbá ìyá o. Ẹ dákun
2: fọlọ́bẹ̀rẹ̀
1: nàìjíríà gbogbo iye tọ́lọ̀ àwọn èèyàn ẹtì jẹ́ ṣe fáwọn èèyàn lórí ètò
2: yìí.
1: Ẹ dákun ẹja ran bàbá lọ́wọ́, bàbá is 58.
2: Ẹni mọ ìyàláyé o, ẹni mọ lórí aya yín.
1: Àmì ìgbà tí ìyàwó wọn ṣaláìsí ni wọn rọ́kadà tí wọ́n gbà ní installment náà rówó rẹ̀ dá padà mọ́. Eré ìyàwó tó wà lórí àárẹ̀ ni wọ́n ń sá káàkiri. Táìmù yẹn ni wọn ò ṣọ̀kadà yẹn mọ́. Àwọn ọlọ́kadà gbọ̀kadà wọn pé nínú 2 million owó installment san díẹ̀ díẹ̀, bàbá ti san dé 1,580,000 owó yẹn kù 420. Wọ́n dẹ̀ gbà báyìí kì yẹn lọ pé wọn ò dáwọ́ ọ̀sẹ̀ méjì péré padà. Ṣàánú mi ìyàwó mi ló ṣaláìsí ó gbẹ láwa lọ hospital eré yẹn là ń sá káàkiri. Àwọn láwọn ò gbọ́ o, àwọn ò fẹ́ gbọ́ kankan ń tàwọn o. Tó wọ àwọn ọba ti wọlé ẹ ti divorce ti nìyẹn, wọn lè gba ọ̀kadà yẹn lọ. Bàbá wa pè mí lẹ́yìn ètò pé olóòtú ẹ dákun ẹ ṣàánú mi nǹkan báyìí ni mò ń là kọjá. Ẹ dákun ẹ ro tàwọn ọmọ mi, ọmọ mẹ́ta ni ìyàwó tó kú dáa lẹ̀ fáwọn. e pe bo ni ka won se rin ajo aye tan ba le re ni to le ro kada bo sha lo ku fa won lori radio mo ni baba yi te nlo tele bo lo si sele won salaye boko bi story e se je se mo le ri awon iwe to ba ko pe lo to le gbo kada ni summit se lo to akaide kada o kada olokada te je da gbogbo en baba de ku wa sori ategun yi won ti san won yen ku 420,000 yi te te wa mo wa mo se aloku te to mo ti o mo da yin laamu pe abi ta le ra 400 ra clete koko wowo ka ko fun company yen ko de gbo kada fun ko de chetin won lo gbe wa sori eto yen dakun jaro ta omo meta to wa ni bukata won yi a wa ni reti ti baba ni lori eto yi wo to n gbo mi ni reti ti won ni emi na ti n seto yara reti ton ni ni gbogbo nkan tolorun ba ni o le se ko si eto po ju 50,000 10 5 1 to kere ju to po ju tele fi ran won lowo gbogbo eto lorun ba ni e julo sugbon mo mo ke dipile won jo aju 420 lo e ti je se fa won eyan to ni lo ran lowo lori eto yi baba lo kan ba ye dakun ja jo se fun won bo de fe je ke ma subscribe sori YouTube baba o yoks ori YouTube yen la ma nfi gbogbo awon video awon ta ran lowo si tori ojo ola ati tori eri jemi ni ojo la fi mai niru iwo na le subscribe si be oluwa on video to ti wa nbe tele be o le subscribe lati gbogba ti baba na ba lo gbo kada ti won e dakun omo Nigeria ko si eto kreju ko si eto poju gbogbo nkan te ba se fun won pata ni won mo lore account yen 64064 500 66 money point awujo olore 64064 500 66 money point awujo olore mo wo pe 1000 yi kere mo wo pe 2000 yi kere ijo mo pe ta ba ri yen 400 to ba fun won 1000 400,000 ti pe niyan ta ba ri yen 200 to ba fun won 2000 400,000 ti pe niyan ki se bo kata anybody loro aye won o awon na kan gbe ejo ni won fi wa sori ategun te ba se te ba fadu arun won lowo na are ni o sugbon gbagbo pa won eyan si nsore laye inu won na si ni won na wa gbogbo yi tolorun ba ni oju lo dakun account yen 64064 500 66 money point awujo lo re mo je ki wahala baba yi o pe baba yi ti wa 1.580 won ti gbianju latara kon mo da owo 4,000 pada lojumo pelu ojo ori won e dakun ja sanu won ohun ton pe ni ekun ojo ale koni je pin gbogbo wa lagbaro ko lo ni fojo ale wa jiya
2: amen
1: e dakun mo je kon gba okada yen lowo won gbogbo ye tolorun ba ni oju lo e ba se 10 e ba se 100 e ba se 20 e ba se 1000 gbogbo ye tolorun ba ni oju lo to le fi ran won lowo alabi fatima won se ni 2000 naira eni kan se ni 10000 naira sin yin baba
2: se o mo mo lori wa yen yo da
1: e o se ni 10000 naira sin yin sugbon ko buruko wa
2: e ni mo ya
1: mo ya ko buruko wa o won ni ka ma daruko awon
2: e ni mo e ni mo ya o
1: anonymous eni kan na se ni 5000
2: naira mo ni domo lomo omo yin ni rari o
1: ko awon e se gan
2: yin ni ma ra yin ni
1: ba nuju ni woro yin o
2: ami o
1: ibi aro ibi ose ibi ale o ni
2: papo ami ami
1: gbogbo yin te gbe to yi ibi ti bata tin ta yin na lese te won o Olorun dakun gbadura mi Olorun agbadura gbogbo wa mi iranlowo alaile nikan olori kilotuku baba olori kilotuku awon ti mo royan lowo to ti ma mo bere lowo eyan pe e dakun kilotuku kin se fun Olorun arun won si yin
2: amen
1: Jesus lagbaro Olorun ile kun ori teyin no kan Olorun je ko se fun yin
2: amen
1: e mo baba iri e dan ran won lowo Olorun wo la oni to je ayajo awon baba laye la baba eni kan send 100,000 si
2: ayen o da eni ma ya laye omo yin ni
1: do mo no mo eni won ni na won daru ko awon won send 100,000 naira si
2: eni
1: tolorun lo lati le send 100,000 yi
2: eni mo ya
1: eni mo banu latojo ta tin seto yi ko ti send kede to fun yo 100 ri eyin la koko ti won fun ni 100,000 lori eto yi
2: ami won ni mo ya
1: olori teyin na oro kan si laye ko se da kan to galaye ti o lilo ran lowo ibi ti bata tin ta yin lese gangan olorun agbadura yin be
2: amen jesu
1: owo yin o ti pe o gbogbo e da tolorun ba tun ni o le kun won lowo olorun wo la de bi ojo oni olorun wo la won to sile kun ojo oni iran lowo olorun a ran se kokan wa e dakun isanu won account yen 64064

ọlọ́gọ́rùn-ún ọjọ́ ó lé more than 100 days of war orílẹ̀-èdè America àti Israel ń bá orílẹ̀-èdè Iran jà. Oríṣiríṣi nǹkan ló mà ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ o. Ọ̀kan lára nǹkan tó sì ṣẹlẹ̀ níbẹ̀, ó ní bí orílẹ̀-èdè Iran ṣe fi àdó olóró olówó pọ́ọ́kú tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi

èdè Israel àti America ló ṣe bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ àkọlù sórí orílẹ̀ èdè Iran lọ́jọ́ 28 oṣù kejì.

ẹja tó ń jọsẹ bẹẹ ká tó ń jọsí pẹlú ọrọ síra wa létí lórí ètò lálẹ tèmi. ilé ayé ta wà ẹ ó dùn ó sì dùn gbé bẹni bá lálàáfíà tó péye. ìṣòro ṣe ń lo ilé ayé torí pẹ́ni tó bá wà nílé ayé pẹ̀lú ìnira àti ìdààmú fìtínà kò ní ráyé gbé o. kí ni mò ń fọ̀ lẹ́nà tàbí tí mò ń nà lẹ́fọ̀ fún ẹni wípé ilé ayé ta wà ìrọ̀rùn ló ṣe é lò. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lọ wà bí wọ́n bá rìnrìn àrìn pé bèbá ẹ̀ wọ́n mọ mí hẹlẹhẹlẹ ni bí olókè ilẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin àtọkùnrin míì ni wọ́n ti ṣègbéyàwó lọ́kọ láyà ọjọ́ ti pẹ́ wọn òrèrè ìgbéyàwó tí wọ́n bá gbọ́ pábà yìí omi ló kan sórí ìpáànù lóòótọ́ o elédùnmọ̀rẹ̀ lọba tí sọmọ o kò sẹ́ni tó lọ́mọ lọ́dọ̀ bàbá àgbàlagbà òde oníṣègùn bílẹ̀ bàbá òkè ògùn wọn ò lọ́mọ lọ́dọ̀ tí wọ́n fún òyàn o ọba ní sọmọ o ṣùgbọ́n ayé tí ń pè ọ́ lágàn ó kọ́ tó bí ire ọ̀sán ẹ̀ ṣàgán o ìdádúró ló ní ohun tó wá fàdádò ni wọ́n lo ewé àtegò láti ṣe ìtọ́jú àti àwòtán àti àmúkúrò rẹ̀ lọ́lẹ̀ ayọ̀ ọba sọnú ìwọ náà ó dọlọ́mọ. ìkórira láyé fi sẹ́lòmíì lọmọbìnrin míì bó ṣe rẹwà tó kù sì ní lọ́kọ tí wọ́n bá ti là mọ́lẹ̀ tán bíi gẹ́gẹ́dú wọ́n já jù ú lẹ̀ ni bẹ́lòmíì bá sọ̀rọ̀ láwùjọ òun ní gba tiẹ̀ bẹ́lòmíì bá dé pàdé ìpàdé ó sì tukọ̀ ẹ kó rí bẹ́ẹ̀ ìkórira ayé ní ṣe bí èèyàn ní ń ṣèkà. ọmọkùnrin tó jẹ́ ọmọkùnrin gidi bá jí làárọ̀ gbogbo ara rẹ̀ bá ń nà báyìí kí gbogbo ara rẹ̀ ó nà ni tó bá di àsìkò tá a ní kẹ́lòmíì tó yẹ kó lọ ṣètò ẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ ẹni tẹ́ àṣìlẹ́tọ̀ọ́ fún yóò wá bẹ̀rẹ̀ tán nígbà tó mọ̀ wípé òun kojú ìṣòro kan àwọn ọmọbìnrin tá a sì fẹ́ ń sìn yáni kàní sí oúnjẹ ní o má jẹ́ ń tàn o bẹ́ẹ̀ èèyàn bá lè gbìyànjú tó o bá lọ fẹ́yàwó àwọn tí ọmọ bá ọ gbà lánàá.

0: Nàìjíríà ìṣẹ̀lẹ̀ ta lé òní torí ìjọba àkó ẹ̀jẹ̀ mú wa lóní kánkànkàn torí pé èní kúrò ọ̀la jìnà orí òsì gbantá fẹ́ ṣe á gé gbogbo ẹ̀ pépèpé bí a wọ bàbá àsọnù arákùnrin kan ń bẹ àbíbù lórúkọ ẹ̀ bàbá tó bí ní ìyàwó méjì ṣùgbọ́n ẹ̀ làkọ́fẹ́ ìyàwó lọ́dọ̀ bàbá ẹ̀ kí ni tó ṣẹlẹ̀ tẹ̀fí láǹfààní àti gbọ́ ìṣẹ̀lẹ̀ lórí àtẹ́gùn gbogbo títí gbọ́ mi gbé tò lálẹ́ òní láàbí òní sálẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan yìí ò lágbára àláwòrán bí. Wọ́n tán àbíbù ọlọ́ọ̀lẹ́ẹ̀wé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lọ ti girama ṣùgbọ́n láti iléèwé girama mu ó kù dẹ̀dẹ̀ kó parí ni wọ́n ti rí wípé ìrìn àbíbù ọ̀fẹ́ mọ́ ò. Àwọn tí ń bá rìn bíi kán mo gbáná kán mo pàyà ó ti bẹ̀rẹ̀ sí mú mú kùmù. Àwọn Nàìjíríà kódà gbòóyá lóde pé àbíbù fẹ́ mọ́ ṣe bíi ẹni tí ó ní skánskán ọyọ kó ti yé yín. Bàbá ẹ̀ wò ó pé ìṣòro ti dé o. Bàbá ẹ̀ bẹ̀rẹ̀ sí í mójútó o ó bẹ̀rẹ̀ sí í nẹ́wó lé lórí. Ngbọ̀ ya làbíbù sá lọ sílùú Ìbàdàn lọ́dọ̀ àbúrò ìyá ẹ̀. Tẹ̀ni mo rí lónìí kó nú o tó má fọjọ́ kejì rí. Ẹsẹ̀ mọ̀nàmọ̀nà bíi iná àwọn NEPA. Ọmọ Nàìjíríà ìgbòóyá bàbá ẹ gbìyànjú wọn wárí ó má bíbù ó bẹ̀rẹ̀ sí ṣètọ́jú ẹ̀ ó wò ó pé o lè ní kí àgbà kọ́mọ ṣe lójú fìrí sọ wá ṣeéṣe kó jẹ́ pé ọmọ tí mi ò bí báyìí kí ni tó ṣubú tẹ̀wọ̀n bó ṣe jáde sọ̀rọ̀ eré o ọmọ Nàìjíríà kí ni wọ́n sọ fún un. Bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn òbílẹ̀ lágbára aláwòrán èyí tẹ ẹ dè tó dè elédùmarè tí ń bá yín dè èyí tẹ ẹ tú tó sì tú elédùmarè ò ní kọ fún yín o. Ọmọ Nàìjíríà wọn jọ yẹ ń wípé kòkòrò tí ń tẹ fọ àbíbù ara ẹ fọ lọwọ o. Ìyàwó mélòó lẹ ní wọn bí bàbá àbíbù lé onímú ìyàwó méjì ìyàwó oyin kékeré ń ẹ lọ pè wá. Ọmọ Nàìjíríà láfi sọ pé ìṣòro tí ń ṣẹlẹ̀ sọ́pẹ̀lọpẹ̀ ẹ̀dá kì í ṣojú lásán o ṣùgbọ́n nítorí ipò ọ̀yà múgùn ló fi ń wòó pé bọ́yọ̀ wà ordinary bíbélì ní gbogbo ntẹ́lẹ́dùnmọ́rẹ̀ dáadáa ni ayé ní ṣe bí èèyàn ní ṣèká. Ok àpẹẹrẹ rè sọ ò lè bímọ kọ wá wò pọ́mọ tó o bí ọ̀fẹ́ kó ní lárí. Ok kò ṣeé ṣe bẹ́lẹ́dùnmọ́rẹ̀ náà ṣe rínu elédùnmọ́rẹ̀ gbogbo wa ló nífẹ̀ẹ́ sí. Kẹ́ ẹ bára burú tó ṣẹlẹ̀ sí yẹn ẹ lọ ṣe wádìí ẹ̀ wò èèyàn náà lẹ́ẹ̀bàá díẹ̀ èèyàn náà ní kó pàṣán ti ọmọ èèyàn bí rọ wọn o. Ọmọ Nàìjíríà nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn òbílẹ̀ sí ọdẹni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tóó di wípé ọwọ́ adoníṣègùn òbílẹ̀ sẹ́mọ̀ páwọn ọdẹ nílẹ̀ Yorùbá àwọn ọdẹ a máa gbówó gan tààrà. Nọ́mbà wọn rèé 08024-91-36-69 08024-91-36-69 nọmba tẹle pe bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn òbílẹ̀ sínú. Wọ́n jáde sọ́rọ̀ àbíbù wọ́n jẹ́ oyin àwọn pé ìyàwó bàbá ẹ̀ lọ́wọ́ à ń dé ọ̀rọ̀ ẹ̀ wọ́n pe ìyàwó bàbá ẹ̀ bàbá fi gbólóhùn Yorùbá bá sọ̀rọ̀ kí ló dé lóòótọ́ Yorùbá a máa sọ pé ilé olórogún ilé ogun ni ṣé dandan ni kọ́lórogún ọ̀ṣọ́gun ni. Ìyàwó bàbá ẹ̀ jẹ́wọ́ wípé òótọ́ ni bọ̀dá àbíbù ṣàgbà ọmọ òun ọkùnrin kò sótó ń bí náà làbí kẹ́yìn. Ọmọ Nàìjíríà ọwọ́ afẹ́ bà ń ràwọ̀ jẹ́ torí pọ́ jẹ́ àkọ́bí lọ́kùnrin fún ọkọ rẹ̀ ọ̀ṣọ́dẹ̀ tí mo gbáná kiri. Ẹ̀jẹ̀ ìdókè lọ́hùn kí n gbọ́ ìpolongo mò ń padà bọ̀ ẹ̀ kú kalẹ̀.
1: Àwọn máa ṣe fàìsàn ọgbà nílẹ̀ yìí wà ó àwọn aláàfin yàrá ìyẹn ló dára. ọdẹ bàbá òkè ogun
2: ògbólógbò àgbà ọdẹ abàgọ tiẹ mi
1: lọwọ adàgọ jìmì oníṣègùn ìbílẹ
2: tó ń lo ewé àtẹgbò fi sọ ọmọ adarí hunu lóore fi tú wọn kalẹ kúrò nínú ogun ayé gbogbo
1: bí kẹdọ máa mú àmúgbó rere
2: kábàánì bẹlọ lórí àwọn ojú ọlọrun
1: ni ayé pọn omi burúkú sí nínú
2: kókò ẹlẹ́nà máa ń kọ́ni lójú
1: bàbá òkè ogun
2: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtẹgbò
1: bàbá òkè ogun lẹni náà
2: àgọ́dẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóse
1: ọdẹ ìjùsà
2: pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ
1: wọn náà gbéra ńlẹ̀
2: mọ́tàgúlú túkú
1: bàbá òkè ogun
2: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ ni ọmọ tọ́lọ̀
1: àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
3: tẹlifóònù 08 24 91 36 69
2: bàbá òkè ogun
1: àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja
3: mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 dúdú yẹmi lane opposite Oyèmẹ́kun grammar school ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08 24 91 36 69 08 24 91 36 69 Àlàáfíà ara wo ni di fíafíà.
0: Ọmọ Nàìjíríà, bá a ti ṣètò ẹ, Ọlọ́run ti ń dá ògo padà, torí pé àbẹ́bù kọ́dà ó ti padà sílé kéwú ti lọ kéwú. Kẹ́kẹ́kì bá ṣe wípé bàbá rẹ̀ náà tọmọ ìbílẹ̀ tó wò wípé ó lè ní dàgbà kọ́ má ṣe lójú fìrí. Ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àánú ìdààmú tọmọ ń jẹ́ ìbànújẹ́ fún ẹ sì kọ ẹgbẹ́gbẹ́sẹ̀. Àwọn bàbá wa níjọ́ ohun àná wọ́n pe kíní kan ní ẹsẹ̀ ìtayé tán bá bímọ wọ́n lọ bèrè bọ́mọ ó ṣe rìn kí òfin ní níṣòro. Gbogbo ẹ̀ la kọ̀ láà sí mọ́ láyé ṣe di jújú láàkó yìí o. Wọ́n sọ fún ọgbà náà pé ọmọ yẹn ọba ìlú ni ó jẹ tó bá dàgbà o. Wọ́n wàá mú kú òun ó ṣètò pé ẹ mú kú lábẹ́ ọ̀tá. Wọ́n sọ fún ẹlòmíì wípé àwọn kọ́lọ̀ báyìí àwọ̀ báyìí má máa wọ̀ inú aṣọ má máa lo nǹkan báyìí kọ́dà má máa jẹ nǹkan báyìí. Gbogbo ẹ̀ ni ò sí mọ́ o tí dààmú fi wá dorí àgbà wá kodò. Wọ́n ṣètò ìtẹ́nikún ó ṣe táàyè ò gbà wá lórí àtẹ̀gùn láti sọ. Ó jèbùrẹ́ ni àwọn olùgbẹ́bẹ̀ wọ́n pààrọ̀ wà sí ní títì bílẹ̀. Àbí ìbò ti padà bọ̀ ọ́pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ wà nù ìṣòro báyìí tó jẹ́ pé wọn ò lè gbégbèsẹ̀ ni wọ́n sì pẹ́ nù ìṣòro kanrin kése. Mo fi sọ fún ọ pé lẹ ayé tá a wà yìí àwa sáré èjì ń bẹ̀ ni ayé kálásẹ̀ ti kú sẹ́ àwọn tó ti wà lókè gan ọ̀fẹ́ kẹlòmí ọjọ́ yẹn àwọn mọ́. Ìwọ lọ́la kàkà ló gbìyànjú lọ́wọ́ pé ọ gbọ́dọ̀ dèrò ẹ̀yìn àwọn kan bẹ odò Adégún ni wọ́n o. Wọn ò sún lọ wájú wọn ò sún lọ ẹ̀yìn. Mo gẹ̀sìn rí ayé yìí yàgò fún wọn o. Ìwọ ló pè ọpọlọ rẹ. Ìṣẹ̀lẹ̀ ta lé onírè ọmọ Nàìjíríà. Nọ́mbà tẹ́ fi dá sétò lẹ́yìn ètò 07039582607 07039582607 07039582607 Ìṣẹ̀lẹ̀ akẹ́rẹ́ mi ó lè kí n kà ló kọ́ mi kárí aláyọ̀ ká pàdé ní rè ká má dòlódì lẹ́yìn ara wa. Á pàdé tó bá dọjọ́ mẹ́jọ ẹ̀yin ò ní kú èmi náà ò ní kú á jọ fà ẹ̀kú dẹ́gbẹ̀rẹ́ ni lágbára aláwọ̀ rabi ó dọjọ́ mẹ́jọ.
4: Káwọn máa ṣe fà ìsọmọ wa ní ẹyin wa o káwọn lọ́la fi hàn ìyẹn ló bẹ̀rẹ̀ jù.
2: Bàbá òkè ogun
1: ògbólógbò àgbà ọdẹ abàgọ tiẹ mi
2: lọwọ adàgọ jìmì oníṣègùn ìbílẹ
1: tó ń lo ewé àtẹgbò fi sọ ọmọ adarí hunu lóore fi tú wọn kalẹ kúrò nínú ogun ayé gbogbo
2: bí kẹdọ máa mú àmúgbó rere
1: kábàánì bẹlọ lórí àwọn ojú ọlọrun
2: ni ayé pọn omi burúkú sí nínú
1: kókò ẹlẹ́nà máa ń kọ́ni lójú
2: bàbá òkè ogun
1: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtẹgbò
2: bàbá òkè ogun lẹni náà
1: àgọ́dẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóse
2: ọdẹ ìjùsà
1: pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ
2: wọn náà gbéra ńlẹ̀
1: mọ́tàgúlú túkú
2: bàbá òkè ogun
1: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀
2: àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
3: tẹlifóònù 08 24 91 36 69
1: bàbá òkè ogun
2: àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja
3: mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 dúdú yẹmi lane opposite Oyèmẹ́kun grammar school ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 84 91 36 69 84 91 36 69 Alafia ara o ni di fi afia.
5: Gbadun adaba
6: mo gbadun adaba
5: mo gbadun adaba
6: o gbadun adaba

0: ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ sì pọ̀ ó níye lórí ju eyín kíyùn lọ. Lónìí ètò the hour of the truth ti iléeṣẹ́ First Baptist Church Òkèdọ́gbọ̀n ní ìlú Ọ̀wọ̀ tí wọ́n ṣe agbátẹrù fún látúntẹ́ pẹpẹ sí orí agbágbé. Orúkọ tèmi ni oníyìn rere Jésù Jìmádé Olúọba Níṣọlá rẹ̀ bàbá ìyìrẹ́. Ẹ jẹ́ àtẹríba fún àdúrà.
1: Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ tún fún wa láti jẹ́ ẹni tí yóò tún jẹ́ alábàápín nínú ọ̀rọ̀ iyè èyí tí ẹ ti rán sí wa nínú iṣẹ́ ìránṣẹ́ wákàtí òtítọ́. Bàbá ẹgbà ọpẹ́ wa. A tún ti wá síwájú yín ní òní láti gbọ́ ọ̀rọ̀ iyè ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ rẹ ẹ̀rọ lágbára. Lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìyanu, ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìgbàlà, ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìràpadà lópin ìrìn àjò ayé wa. Lórúkọ Jésù ẹ jẹ́ ká bá yín jọba. Ìránṣẹ́ yìí tẹ fẹ́ lò ẹgbà ẹnu wọn sọ̀rọ̀. Ẹ ṣe torí pé ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Olúwa wa. Olúwa fún mi láyọ̀ ládàpọ̀ ní orúkọ mi.
2: Orúkọ yín gbà wá. My name Reverend Dr. Joshua Oladapo 08037453962 08037453962 is my

0: off with the message on the end time warning.
1: A mú iṣẹ́ ìránṣẹ́ èyí tó ní ṣe pẹ̀lú àwọn ìkìlọ̀ fún ìkẹyìn ọjọ́ àmú wá sópin lónìí.
0: This is the fifth series of this message.
1: Eléyìí ló jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún iṣẹ́ ìránṣẹ́ náà.
0: And we are looking at the divine charge to keep in the last days by God's children.
1: À ń gbéyẹ̀wò àwọn nǹkan èyí tó ṣe pàtàkì tí àwọn ọmọ Ọlọ́run ta gbọ́dọ̀ pamọ́ ní ìkẹyìn ọjọ́ yìí.
0: That is divine commandment, divine instruction to keep in the last days by God's children.
1: Àwọn ìtọ́ni àtòkè wá tí a gbọ́dọ̀ pamọ́ ní àkókò ìkẹyìn ọjọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run.
0: Having understood what the last days means.
1: Nígbà tí a ti ní òye ohun tí a pè ní ìkẹyìn ọjọ́.
0: And we have looked at different way Bible describe the last days.
1: A sì ti wo oríṣiríṣi ọ̀nà tí Bẹ́ẹ̀lì ṣe àkàwé ìkẹyìn ọjọ́.
0: And we also have examined the evidences or signs of the last days.
1: A tún wá ti gbéyẹ̀wò kí ni àwọn àmì ìkẹyìn ọjọ́.
0: So what should be our attitude?
1: Kí ló wá ń jẹ kó jẹ́ ìhà tí a máa kọ sí?
0: Our attitude is to obey the commandment, the instruction that God has given to us on the last day.
1: Ohun tó yẹ kó jẹ́ ìhà tí a máa kọ ni pé a gbọ́dọ̀ gbọ́ràn sí àwọn ìtọ́ni tí Ọlọ́run fún wa ní ìkẹyìn ọjọ́.
0: As a child of God.
1: Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run.
0: So let us read our first reading from 1 Timothy chapter 4, verse 1 to 2, then verse 12 to 16.
1: Ṣùgbọ́n èmi ń tẹnumọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tanni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù nípa àgàbàgebè, àwọn tí ń ṣèké, àwọn tí ẹ̀rí ọkàn àwọn tìkara wọn ó dàbí èyí tí à ń fi ìrìn gbígbóná jó. Ẹsẹ̀ ìkeje, ṣùgbọ́n kọ́ ọ̀rọ̀ asán àti ìtàn àwọn àgbà obìnrin sì máa tọ́ ara rẹ sí ìwà bí Ọlọ́run. Ẹsẹ̀ kejìlá sí ìkẹrìndínlógún, ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gan ewé rẹ, ṣùgbọ́n kí ìwọ kí ó jẹ́ àpẹẹrẹ fún àwọn tí ó gbàgbọ́ nínú ọ̀rọ̀ sísọ, nínú ìfẹ́, nínú ẹ̀mí, nínú ìgbàgbọ́, nínú ìwà àìlábàwọ́n, títí èmi ó fi dé máa tọ́jú ìwé kíkà àti ìgbaniníyànjú àti ìkọ́ni. Má ṣe àìná ní ẹ̀bùn tí ń bẹ lára rẹ, èyí tí a fi fún ọ nípa ìsọtẹ́lẹ̀ pẹ̀lú ìfọwọ́lé

0: lọ síbẹ̀ yẹn o.
1: Marketing office Adabe FM ni wọ́n wá. Number one la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station. Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ni.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062-6253 0916062-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: kún pọ̀ jù ẹ kún pọ̀ jù.
1: Àwọn òjò tó ń ṣe ni.
0: Ilé tó bá kàn ló mọ̀ ilé tó bá kàn ló mọ̀ o.
1: Àwọn òjò tó ń ṣe ni o. Àwọn òjò tó.
0: Ìgbà tó kan Kwara ń jò ní tó wọlé wẹ́rẹ́ sẹ́rí òkú. Ní Èkìtì local government ní ìpínlẹ̀ Kwara.
1: Ṣé máa ń lọ mọ́? Ọmọ lọ.
0: Ó wọlé síbẹ̀, ó kò ń bẹ̀, ó lọ sí ìlú kan náà tá à ń pè ní.
1: Lọ́dẹ. Ọ̀pọ̀lọpọ̀.
0: Ó wọ ìlú kan tá à ń pè ní Koro. Koro yẹn ò jìnà sẹ́rùkú, bàbá ń lọ sẹ́gbẹ̀. Ọba Aládé Bẹ̀nà ti ẹ̀ kọ́kọ́ pa retire major general ti ẹ̀ ní bàbá ọ̀hún.
1: Tó o já wá sí.
0: Retire major general ó ní bàbá tí wọ́n pa ń bẹ̀.
1: Já wá sí kò fòṣì.
0: Bàbá tó ṣiṣẹ́ ogun fún ọdún bíi 30 years tó ti gba gbogbo ìràwọ̀ tán ó sì wá jọba sórí àpèrè ìlú ẹ̀ pé kò mọ̀ tù lóun ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìlú kan tá ń pè ní Koro. Àwọn sì wá bóyá àwọn ò rí bàbá ń pa nínú ilé torí àwọn sáàdì ibẹ̀ wọ́n máa ń sábà le díẹ̀ wọ́n pa pa wọn ò rí pa wọ́n sì gbé bàbá kúrò nílé wọ́n gbé lọ sọ́nà inú igbó wọ́n lọ rí pa kábíyèsí sẹ́yìn odi. Ọ̀rọ̀ ń tèpò kú ò lérùkú ó wọ ìsàpà.
1: Agbẹ́tọ̀kalẹ̀ ó dánmọ́ rẹ.
0: Ìsàpà rúbà ó máa fò bẹ́ẹ̀ yẹ. Ẹ̀ní sọ pé bóun ni mo ṣe mọ gbogbo ìlú òun ẹ̀yẹ mọ wo ń ti yín akọ̀ròyìn mọ̀ ni mí.
2: Iṣẹ́ kò kọ́ ṣe é ni.
0: Ó kò lérùkú ó wọ ìlú kan tá à ń pè ní ìdọ̀fin.
1: Ajẹ́ wọn gbá.
2: Iṣẹ́ kò kọ́ ṣe é ni.
1: Ó ṣe ń ọmọ rẹ.
0: Ó kò ń dọ̀fin ó wọ ìlú kan tá à ń pè ní ìsánlù ìsìn.
1: Adarí ètò níbi ayẹyẹ.
2: Iṣẹ́ kò kọ́ ṣe
0: é. Wàhálà sì ráàndì local government bíi mẹ́rin pọ̀. Láti Koro ó wọ Èrùkú ó wọ ìsàpà ó kò ń ṣàpà ó wọ ìdọ̀fin ìdọ̀fin òkèrò local government ni àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta Koro Èrùkú Èkìtì local government ní Kwara state ó kò ń bẹ̀ ó wọ ìsìn local government ìyẹn ní ìsánlù ìsìn ó wá tèpò kò nínú ìsánlù ìsìn ó wá lọ sí àwọn ọba ńlá ó ti dé ìfẹ́lódò ìrẹ́pọ̀nù báhun ó lọ sí ọba ńlá bàbá ńlá lọ báhun òkè ọdẹ ó ti lé gbogbo ìlú bíi mẹ́wàá kò lórí ilé.
1: Lábala ni.
0: Àwọn ará abí wọ́n gba ti Koro ohun wọ́n jáde sẹ́kìtì láti Èkìtì wọ́n wọ ẹ̀dá oníyọ̀ wọ́n páàkì èèyàn bíi 50 nínú ìlú ẹ̀dá wọ́n sì ń bèrè fún billions of naira. Àwọn ará òbọ̀ ayé gúnlẹ̀ erí wọn pé tiwọn wọn yá níkọ àwọn ọmọ wọn mọ́ lọ sùkú mọ́.
1: Wàràwà láńkẹ́ lọmọ lò.
0: Ọdẹ ẹ̀tàn ọdẹ ìrìkú ọdẹ gbogbo wọn wọn wá lọ dó sẹ́nu bodè wọn wo ibi tó gun ó gbà wọ̀lú. Mo ń lọ mo ń bọ̀ látòde ìjálá ni mo débẹ̀ wọn ò kúkú mọ̀ mí èmi náà ò sì mọ̀ wọ́n àmọ́ mo ti mọ̀ pé àwọn ọdẹ ni wọ́n sẹ̀ kí iná ọkọ̀ mi wọ́n sẹ̀ kí ẹ̀tàn wọ́n ní ẹpẹ̀lẹ́ o láti bo mo ní láti Èkìtì la ti ń bọ̀ afẹ́gba ti bí wọlé ni wọ́n ní ṣé àmọ́ bó ojú ọ̀nà ṣe rí àmọ́ o ẹ mọ́ rọra o ojú ọ̀nà ọdẹ wà lójú ọ̀nà ẹ mọ́ sáré wò mọ́ dá yín dúró tẹ́ ẹ̀ bá ti dúró wọ́n jù yín bọ̀ o a ní ẹ mọ́ wọlé àti ẹ̀ dúró èmi náà kí wọ́n sápò mo tọmọlúàbí mi ṣe ìgbà tí wọ́n á rí nǹkan tí mo mú kalẹ̀ pé ó wúra díẹ̀ wọ́n bá ní pé ẹ jẹ́ kí èèyàn méjì kó wà nú ọkọ̀ yín kó lè escort yín dọ̀ nígbà tí wọ́n kúkú wojú gbogbo wa gbogbo alápupa tá a ṣe mìnímìní bí ọmọ èèbó wọ́n bá tẹ̀lé wa dé junction.
1: Fọ́fọ́ṣì ọmọlúọ̀dẹ mi
2: kiri dó.
0: Ìgbà tí wọ́n dé junction tán wọ́n ní ṣé ẹ̀tàn lẹ́ ń lọ ni mo ní ẹ̀tàn là ń lọ wọ́n bá ní pé ó dà kò sí problem mọ́ láti bí ìdé ìlú yẹn. Nínú àwọn ọ̀rọ̀ tí mo fi bá wọn sọ̀rọ̀ ni wípé àwọn fúnra wọn ni wọ́n ń rọta àwọn ọdẹ fúnra wọn ni wọ́n ń nìbọn ara wọn kódà wọ́n ní bí àwọn agbófinró bá ń bọ̀ àwọn máa ń gbèbọn táwọn fi ń ṣe kinní àwọn á gbé pamọ́ ìbọn ṣakabùlà làwọn máa ń gbé dání mọ́nádá táwọn bọ̀dá àwọn bá ń bọ̀ ń kọ́ kẹ́ tó débi tẹ́tì lọ rè é gbèbọn òríjìnà ń kọ́ torí kán mọ̀ bá mú yín ó ní ẹ̀yin ẹ̀sà mọ̀ wọ́ọ́rí oní bá a ṣe ń ṣe àwọn yúùtì tó àwọn ògùn ọ̀la àwọn náà tún dúró sójú ọ̀nà torí pé kí ogun mọ́ wọ̀lú wọn. ọdẹ ẹ̀tàn ọdẹ òbọ ayé gúnlẹ̀ mo rí ìyẹn ẹ̀dùn ore.

0: ọdẹ ò bọ ayé gúnlẹ̀ ọdẹ ẹ̀tàn mo rí yín ẹ dúró pé.
1: ìrìnkìrìn jù wá mọ olúọdẹ o.
0: mo kí yín o tó fi dé àwọn ọdẹ ẹkùn àjẹrẹ rí èké ọrẹ mi dáadáa olúọdẹ ẹkùn mo rí yín wọn dúró dáadáa. àwọn ọdẹ ohun ló yẹ kí ìjọba pè mí ká kó wọn lọ bá wọn kán yọ̀ǹda nǹkan ìjà ogun fún wọn kán dúró sí gbogbo àwọn bóde ń kiri ẹ rí wípé ẹ mọ gbọ́ ìròyìn ayọ̀ látẹnu wọn.
1: olùọmọ ìbámẹ́ ló hàn tèmi ti rẹ̀ gbogbo agbẹ́tọ̀kalẹ̀ ó dọ́mọ rẹ̀.
0: àwọn kinní yìí wọ́n ti wọ ẹ̀dá oníyọ̀lá tèkìtì láti bẹ̀bẹ̀ àwọn ti tèpò sékìtì wọ́n ti ń dààmú wọn wẹ́rẹ́wẹ́rẹ́ lékìtì kọ́lọ̀ mọ̀ jẹun ju bá a ṣe gbọ́ lọ wọ́n ti kó èèyàn ní ẹ̀dá oníyọ̀ ṣe madúrú ìlú ẹ̀ madúrú àwọn èèyàn tó ń kó local government secretary àti sì wà ní ẹ̀dá oníyọ̀ yìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ṣé àwọn tó bá fẹ́ lọ sí local government lọ ṣiṣẹ́ òòjọ́ wọn ṣé wọ́n lè lọ báyìí lórí èèlò gbogbo owó tẹ́lò mi ń gbà tí ó gbà ló di 35 years àtowó pension ẹ̀ wọ́n lè sọ pé kéèyàn lọ rí oko wá lọ́jọ́ kan ṣoṣo níbi tán bá múyàn sí èèyàn ò sì ní mú ẹni tó ti ń jẹun gidi wá wá mọ́ bí wọ́n tiẹ̀ ṣe ń nàyàn ẹlòmíì wọn ò ná rí ẹ̀yin ìjọba ẹ torí ọlọ́run. ẹ wo àwọn tìbàdàn náà wọ́n ti wọ tìbàdàn wọ́n ti wọnú ìbàdàn báyìí wọ́n ti wọnú ẹ̀ kiri wọ́n ti wọ ẹ wo àwọn tán ni wọ́n kó wọ́n sì gérí èèyàn àwọn eléré ibú wọ́n á wá gé eré èèyàn wọ́n sì máa ferí èèyàn ṣe fídíò wọ́n ó gé apá èèyàn wọ́n wàá fi sẹ́nu wọ́n máa fi ṣe fídíò ìwọ ọlọ́run ní nàìjíríà.
1: lábala lábala.
0: ọmọ ọdún mélòó ni mí tèmi náà ń pàtàn yìí.
1: lábala lábala ni àlọ́mọ́. mo ní labala.
0: nígbà tá a wà lábúlé oko níbi tí wọ́n ti tọ́ mi dàgbà ní oko ọ̀fẹ́ lọ́hùn-ún à ń pa àbàyẹ ní àbà ẹ̀yìn òkè tá a bá ń ṣe patí ní àbà ẹ̀yìn bò àtàbà ẹ̀yìn òkè láti fẹsẹ̀ rìn lọ sí àbà ẹ̀yìn bò ó tó 10 miles síra wọn o ìrọ̀lẹ́ tá a bá rìn sí jẹun alẹ́ tán lágo bíi méje láfẹsẹ̀ rìn lọ a sì wo eléré tán láà sì tún padà sábà ilẹ̀ ó ti fẹ́ ẹ mọ́ a tún wá múra sùkú a tún wá fẹsẹ̀ rìn bíi 3 miles lọ sí bọ́lọ̀ǹdú ẹgbẹ́jọdá níbi tá a ti ń lọ primary school ńgbà náà. kò sí kan tó ń pè ní kidnapper kò sí kan tó ń pè ní gbọmọgbọmọ ńgbà náà àmọ́ ọgbọ́n wo là wá ń dá sí báyìí. ọlọ́pàá ìpínlẹ̀ tẹni yóò dé àti ìrí o bàbá.
1: wọlé wẹrẹ kò kọ́ sí ìṣe yìí tán ọdẹ.
0: ìgbà tí ọlọ́pàá ìpínlẹ̀ ó sì dé ẹ mọ àwọn tí wọn ò kó sí o tẹ bá sọ pé oníbàárò ni ó yanjú ọ̀rọ̀ yìí àwọn oníbàárò ti gbìyànjú títí wọn o ẹ jẹ́ káwọn alákọ̀ọ́rí ẹ kó wọn síbẹ̀ wò ná káti ẹ̀ wò ó.
1: àwùjọ tó ń ṣe ni o.
0: aka ìwé kan gbà tá a wà ń lé ìwé gíga lọ́hùn-ún wọ́n ní alákọ̀ọ́rí kì í ṣẹgbẹ́ alákọ̀wé ṣé lóòótọ́ ni àbírọ́ ni. ìgbà tí ẹ̀yin ọlọ́mọ̀wé tẹ́ pọ̀ lókè náà ni gbogbo nǹkan dàrú o.
2: ṣe láwùjọ tí èdè yorùbá.
0: ẹ mọ̀ bínú o ẹ̀yin ọlọ́mọ̀wé. torígbà tí òyìnbó ńláńláńláńláńlá tí wọn ò tí ì débẹ̀ nígbà tí àwọn bàbá ajá sí ń ṣèjọba londo state ilé wọn ò kọjá ọ́fíìsì ẹ̀kan tán kọ́sẹ̀gbẹ́ ọ̀nà ní àkùngbà amọ̀bẹ̀ ilé wọ ilé ọ́fíìsì ẹ̀kan náà kọ́ torí pé wọ́n lọ kàwé ni wọn ò ká ọgbọ́n tí wọ́n fi ń kówó jẹ. ibi tẹ́ ti rílé kánsílọ̀ tó jẹ́ pé yóò júlé bàbá ajá sí lọ.
1: ó tún dáhà sí òye pọ̀ o ọ̀pọ̀lọ́ wa.
0: bàbá tó ń pè ní láti wọ́lọ́fà bàbá gómìnà kan ló máa ràn amọ̀lé wọn o nígbà tó ń ṣe gómìnà àárí nǹkan tó ń dá ṣe o ti bàbá gbàǹgbóyè ìgbà tó ń ṣe gómìnà ẹ lọ wọlé bàbá òun ilé tẹ àbúrò mi kan kọ lẹ́nu ọjọ́ mẹ́ta ó dájú lé bàbá òun lọ so owó sì wà ń gbà náà àmọ́ àwọn lọ sìnlú ni wọn ò kọ́ bọ́n ṣe ń kówó jẹ. owó tó yẹ kẹ́ ń ná sórí àwọn ìlú ẹ̀ ń ná sérí ara yín sọ sì dáa bẹ́ẹ̀. tọ́ ẹ̀yin nu ọlọ́run nu o mo kàn ní kí n sọ fún yín ni bóyá ẹ̀ tí ì gbọ́ pé àwọn èèyàn ń kú lọ́pọ̀ nínú ìgboro o. wọ́n sì àwọn èèyàn pọ̀ àwọn tó wà nù ń gbó wọ́n ti àwọn tí kidnapper ti kó báyìí ó ti fẹ́ ju àwa tá a wà nù ń gboro lọ.
1: mo dọ́mọ rẹ iṣẹ́ kò bọ́ ṣe ni.
0: àwọn kidnapper tán gbégbégbé tán tún gbólú ọdẹ ọ̀rẹ́ mi.
1: iṣẹ́ kò bọ́ ṣe.
0: ìgbà tán gbólú ọdẹ mo ní wàhálà dé igba ti sango fe tile o to tile osan yin jaba yi nbo lati lo ri mo ogun sa
2: ise epo fashi ni
0: ojo keta lo re mi de
2: adari eto ni bi ayeye ise epo fashi awon tun bo lorin ja
0: olode bo le se rin bo le se ri bo lo se bobe onito oni ba se rinu
2: ka tun bo lorin ja
0: oni yawo n wa nu oko omo n wa nu oko aburo n wa nu oko oni ogbon o lo n fe da elo na gba oni won o gba wo nera oni ojo ti o ku die kan gbowo dabi tan fe pa won o na ni ohun de e ogbon wo le wa lo iye olode igbede ile ogbon wo le lo oni kin sa mo worry wa ni ogbon bayi na la lo awon ohun wa laye o ijoba o ye ke lo re gbe won ki e ba won soro ogbon tan lo ti won lo ka da gbogbo ogbon ka bere ise bi agbara lakowe o ba ka e pe awon alakori awa ro boya pe gbogbo nkan kon ni technology kanu o o la fi so ta so won o binu ba bi yin e mo binu binu ba si bi yin a ku ti e bu yin a salaye oro ni pe wala ti n poju awon to wa nu gbo won ti fe ju awa ta wa nu gboro lo eyin na la si mo kesi te ba si mo na abayo awa mo na abayo e kesi a ka kesa awon lord awon de kan wa awon de kan wa Sunday ire wole olode general ni gbogbo olukosi mo fowo esoya awon kan tun wa labe won lo awon kan tun wa labe won lo comrade ori mi san olode gbogbo okuti pupa awon kan wa arike usola agba ode ni awon ode wa o be ba mo bi ti ode wa awa mo bi ti ode wa oni jala ode ni mi oni jala ode ni mi o eyin ijoba ba gbara awon alakowe o ba ka e pe awon alakori e wa mo pe alakori ki se gbe alakowe e wa gba pe alakori ni baba alakowe nkan ta eyin nko ti yin sinu iwe ni tori ke mo ba gbagbe ama awon nko ti won sinu opolo won o si ni gbagbe tori da ba so pe alakori nile yoruba eebu la awon nkan uro pe alakori alakori ni baba alakowe alakori lojogbon ojelu na npe ni alakowe
2: opolopo
0: gbogbo nkan ti won o se laye inu iwe ni won ti mo wo awon mechanic alakori ni won won ki se gbe engineering tin gba billion l'office
2: omolode
0: won wo nu iwe kan to ko ni omo mi kan wa taye ni gbogbo tin fun tedo nu ehun moto yo si tukale ko si ni wo nu iwe yo si tun to pada e wa so pe nu ki salakori enu ki se n se gbe awon tin mo wo iwe kan to se ti won
2: kini ju omolode
0: e mo binu oro yi je n logun pupo ju ni mo fi soro nipa eto abo yi ejo e ba wa fojuto e je ka mo lo tun kegan ki n sare mu iteran ko kekere kan wa fun teni seran ko ni abeye e je ka jodo kegan

ni ijejo awon aye o je ki n gbadu bi mo se pari eto tan ni pe eran ti mo menuba pe ki I se ga si kini pe ejo e ba wa na nbe e ti mu tan e wa ri eran ko ti a n so yi bi e ba wo gege bi aja ale lo se ri ẹja ajá kan ti ẹ wà nlé gan ta n pè ní oko ajá igan la fi n porúkọ ẹranko yìí ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló wà lẹ́ẹ̀rin òun pẹ̀lú ajá alé àti ajá oko ajá tá à ń sọ yìí ẹranko tá à ń sọ yìí òun náà máa bímọ bíi mẹ́ta a máa bí mẹ́rin a máa bí ẹyọ kan òun náà máa bí mẹ́fà bí méje mi ti lọ sóko ọdẹ rí o tí mo bá ilé yìí tó jẹ pé ó bí ọmọ mẹrin mo ti lọ sóko ọdẹ rí tí mo bá ilé yìí tó bí ọmọ mẹta a ti lọ sí oko ọdẹ rí tá a rí ilé yìí tó bí ọmọ méje ẹranko tèmi ti fi tàkúté pa tí mo ti fìbọn pa tí mo ti fi wáyà parí ni ẹranko tó níbi tó dá mi lójú dé ẹranko tí mo ti fajá lé parí ni dáadáa ṣùgbọ́n ibi tí ẹranko yìí ní agbára dé ni wípé a máa pajá alé ìyàtọ̀ fún ajá tí wọ́n bá dọ́gbọ́n ìbẹ̀rù sí lára nìkan ni ò lè pa o bàbá tó bí mi bó ṣe jẹ́ ń gbàgbọ́ tó ó ti parí ó sọ ìtàn ẹ̀ fún mi ní ọjọ́ kan ó ní àmọ́ ìtàn yìí kò ṣeé sọ lórí afẹ́fẹ́ o ìgbà tí ó wàá sọ pé ó fẹ́ sọ lórí afẹ́fẹ́ wọ́n sọ ìtàn ẹran yìí fún mi ẹ̀rù ẹ̀ bà mí.

àbàmì ẹranko gbáàlẹ ẹran tá à ń sọ̀rọ̀ èyí àbàmì ni ẹ jẹ́ ń pápẹ́ kí n dákọ̀ ẹ ẹranko yìí là ń pè ní ẹ̀tà ẹ rí i pé a ní ẹ̀tà kan nílé a ní ẹ̀tà kan nígboro ẹ̀tà oko gangan ni àwọ̀ ẹ̀ kàlákìní kàlákìní ni oríṣi àwọ̀ kan ni gbogbo wọn máa ń ní kàlákìní kàlákìní ọrùn ẹ̀ a máa gùn ju ọrùn ajá alé lọ òun náà a máa gùn ju ajá alé lọ ní bọ̀ǹkùà ẹ̀ ní bọ̀ǹkùà ẹ̀ a máa tóbi dáadáa bí a bá pàdé léyìí tó tóbi nínú ẹ̀ ó ṣòro súnmọ́ o ó ṣòro súnmọ́ torí ẹ̀ hànà ni ẹranko tí à ń sọ̀rọ̀ ẹ̀ tá à ń pè ní ẹ̀tà bó bá ku ẹ̀gbẹ́ sí ẹ tó ń wò nínú igbó yẹ́rẹ́yẹ́rẹ́ èèyàn lè sọ pé ẹkùn dàbí àmọ̀tẹ́kùn tá a mútan ẹ̀ wá níjó òní òun náà máa ń pẹran jẹ òun náà sì máa jẹ ẹyìn ó fẹ́ràn ẹyìn dáadáa a máa gungi o ẹ̀ta máa gungi ṣùgbọ́n kò lè gungi tó ga dáadáa kò lè gungi tó ga àmọ́ òun náà máa gungi ní ẹranko yìí àmọ́ ilẹ̀ẹ́lẹ̀ ni tàkúté ti sábà máa ń pa dáadáa ṣùgbọ́n tàkúté tí ò pẹta ẹni kò múra dáadáa o torí akínkanjú alágbára ẹran lẹ́ta torí bí tàkúté ò bá tóbi dáadáa tó bá mú ẹta ó lè gbé tàkúté jà níbi kìlómẹ́ta sí mẹ́rin ní ẹranko tí a pè ní ẹ̀tà ó lè gbé tàkúté jà ní kìlómẹ́ta sí mẹ́rin kó tó dà wípé yóò dúó ní ẹranko ẹ̀tà. ẹranko ẹ̀tà ó jẹ́ ẹranko alágbára débi wípé kódà béèyàn ò bá ṣọ́ra dáadáa ó lè dá ọdẹ pa níwọ̀n ìgbà tí nǹkan bá ti bá ní ojú ara tó nǹkan ti bá tó ti wà ní ojú iná ó lè dá ọdẹ pa o ó lè pọdẹ o bí ọdẹ bá rẹ́ta kó mọ̀ fi jáfara o bí tàkúté bá wà ní ẹsẹ̀ ẹ mọ̀ súnmọ́ ẹ rí wípé gbogbo eyín ẹnu ẹ̀ kò kọ̀ kó mọ̀ bàjẹ́ tán á ti yọ eyín ẹ̀ tán sára tàkúté ojú á sì máa pọ́n ka irun ẹ̀yìn á dìde ró gangan bíi tẹkùn nígbà tó bá fẹ́ jà. ẹranko ẹ̀tà ẹranko abàmì ni o ẹ lè dé tàkúté kó pa àfi tẹ bá gbìyànjú ajé sára tàkúté ẹranko tí a pè ní ẹ̀tà yìí níbi tó ní agbára dé níbi tó ní agbára dé kódà bẹ́ẹ̀ bá ń dẹ tàkúté a máa wò yín rororo àwọn àgbà wọn a máa sọ wípé ikú kìí pẹ̀tà lójú ìran yes bí ẹ̀tà bá sì kọjá nbì kan yóò máa rùn kí ló ń rùn lára ẹ̀tà kínní kan wà nídìí ẹ̀tà tá à ń pè ní àbọ̀n àbọ̀n yìí oògùn oṣólẹ̀ tó lágbára jáàn ní oògùn ní àbọ̀n yìí àwọn àgbà wọn a máa sọ wípé ọ̀tàtà ní kọ́kọ́ tà kí ẹyẹ oko tó tà ọ̀tà náà ní kọ́kọ́ tà bẹ́ẹ̀ ni a mú ẹyẹ ọ̀tàtà wá láìpẹ́ ọjọ́ mo fi dá yín lójú ìtumọ̀ tán fi ń sọ wípé ọ̀tàtà ní kọ́kọ́ tà kí ẹyẹ oko tó tà ta ni ọ̀tàtà ń ta tiẹ̀ fún àbọ̀n ní tà á fún bí àbọ̀ ò bá ta ọ̀tàtà ò lè tà àbọ̀n yìí wà nídìí ẹran tá à ń pè ní ẹ̀tà ńbo ni ẹ̀tà ti rí àbọ̀n ó rí àbọ̀n ní ìdí igi kan tá à ń pè ní àbọ̀n igi àbọ̀n yìí ó máa ń wà nú oko ó máa ń wọ̀ kalẹ̀ bàǹtùbàǹtù báyìí ẹ lọ wo iye àbọ̀n tó rẹ̀ kalẹ̀ nídìí igi ẹ lọ wo ìdí ẹ̀tà ẹ rí pé àwọn méjèèjì jọra wọn dáadáa àṣírí tó tóbi dáadáa tó ni kódà bí ẹ lọ rèé kó àbọ̀n yìí tẹ ko nídìí ẹ tẹ lọ rèé ko síbì kan ìgbà tó ti tóbi ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta nínú igbó pẹ́ ẹ débẹ̀ ẹ mọ̀ bá ìgbín àwọn ìgbín a máa lọ síbẹ̀ ẹ o kí ni ìgbín lọ ń ṣe ní ọ̀dọ̀ àbọ̀n àwọn àṣírí ni yorùbá pẹ̀lú àṣírí àṣírí di mímọ̀ fún gbogbo ẹni tó bá ní ìdí àṣírí o mo ń kí gbogbo ẹ̀yin afinimọ̀nà àtẹ̀yìn tá a lọ rèé bá lójú ọ̀nà náà ìmọ̀ tá à ń lò yẹ jẹ́ ká rí lò pẹ́ o kó sì wúlò fún wa béèyàn kan bá gbógun sí wa nítorí ìmọ̀ yìí ẹ jẹ́ kó fọwọ́ ara ẹ̀ síra ẹ̀.
torí Yorùbá sọ pé wò kété kó gúnyẹnsa ò kété ò sì ní gbodó. Ó wu wèrè kó gẹrun orí ẹ̀ kò sì ní sáyè fún wèrè àti gẹrun orí ẹ̀. Torí ó wẹrú kó ṣe bí ọba àyànmọ́ da ń tàn mọ́. Àwọn àṣírí tó rọ̀ mọ́ pọ̀ ẹ jẹ́ ká máa mú tẹ̀ran tá à ń sọ lọ́ọ́lọ́. Torí tọ́ lọ́wọ́ bá tèmi bá ti ń sùn aago ń sún mọ́nù díẹ̀díẹ̀. À ń sọ̀rọ̀ nípa ẹranko tí a pè ní ẹ̀tà òun náà máa ń bímọ tó pọ̀ dáadáa ó máa ń bímọ mẹ́ta ó máa ń bí mẹ́rin ó máa ń bí márùn-ún ó máa ń bí mẹ́fà. Ńbo ló máa ń ṣe gáásí ó máa ń ṣe gáásí inú àdákùrekú igi tá a pè ní òkìtì ọ̀gán ló máa ń ṣe gáásí ló máa ń yàgbẹ́ ẹ̀ sí. Àbá bá fẹ́ pa ọgbọ́n wo là ń dáta fi ń pa àṣírí là á fi ń pa o. Inú òkìtì ọ̀gán nìkan ni máa ń ṣe gáásí ẹ̀ẹ́lérí yàgbẹ́ ẹ̀ níbikíbi ju inú òkìtì ọ̀gán lọ. Dàbí ilẹ̀ tó dáru tí nǹkan kan ò kọ́fà orí ẹ̀ ẹ̀ ò a máa ṣe gáásí inú ẹ̀ bóyá ilé ìjàlọ ibi tí ìjàlọ ti kó kú ò a máa ṣe gáásí inú ẹ̀. Mo fi kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lóhùn láròyé láfọ̀ṣẹ látẹ̀kan ìtàn ẹran tí a mú wálé ní là ń pè ní ẹ̀tà. Awọ ẹ̀tà a máa ń lò ó fún oògùn ìjayà àwọn eégún ló máa ń lò yẹn fún ìbẹ̀rù. A máa ń lò ó fún oògùn ìtajà a máa ń lo nǹkan díẹ̀ fún ìtajà. Lẹ́yìn ìgbà náà a máa ń lò ó fún ìyọnú a máa ń lò ó fún àwọn ẹ̀bẹ̀ àgbà tó lágbára dáadáa nítorí pé òun pẹ̀lú àwọn ìyá wọ́n jìjọ ní àdéhùn là á fi ń lò ó fún ẹ̀bẹ̀ àgbà. Ẹ ṣé o ẹlẹ́m̀bẹ̀n o ètò ìrìnkèrindò ọmọba Bolúọdẹ ẹ fẹ́ ṣe ń gbọ̀wọ́ ẹ fẹ́ gbé ìjálá ọdẹ fún mi ní reception 08163565385 bó dẹ̀ jẹ́ pé 09152452422 lẹ́ẹ̀mọ pè mí sí o lórí gbogbo nǹkan tí a ti sọ látẹ̀kan bó jẹ́ pé lórí tẹranko tá a sọ bó jẹ́ pé lórí ti àwọn ọdẹ tí a sọ pé nǹkan ti ń bàjẹ́ àwọn tó wà nù gbó táwọn kidnapper ti kó wọ́n ti pọ̀ ju àwa tí a wà nù gbòòrò lọ ẹ bá wa wọ́gbọ́n dá sí o ẹ ṣé o ẹ ní kú mi ò ní kú níjọ dolódì lẹ́yìn ara wa mò ń kí kábíyèsí mi dáadáa ọba oníṣẹ́ẹre oníkọ̀ọ́re ọba tilẹ̀ òfosùn lọ́hùn-ún mo kí bàbá o ọba òfosùn mo kí bàbá o kẹ́ẹ̀pẹ́ lórí àpèrè ó dọjọ́ mẹ́jọ ká tó tún pàdé.

0: sọ̀kan.
1: In unison.
0: Ẹ jẹ́ ká jọ ìwọ wá papọ̀.
1: Let's join our hands together.
0: Òní ni ọjọ́ ìsinmi.
1: Today is Sunday.
0: Ẹ jẹ́ ká gbé ọwọ́ yẹn sókè.
1: Lift up your hands.
0: Gbogbo wa máa kọrin pẹ̀lú nǹkan.
1: We will take this song together.
0: Àwa yín ọ́. Ọlọ́run wa. Ariwo lè ṣe tẹ bá pa.
2: Àwọn jẹ́ ọ̀rẹ́ gbé.
0: Ìwọ lolúwa.
2: Ìwọ lolúwa.
0: Ohun òkè sọ̀rọ̀.

0: Ọtí ayé fi dè mí tí ojú lásán ò lè rí.
1: What they used to buy me that eyes cannot see. Bẹ̀bí mọ́, ohun tí ayé fi dè mí tí ojú lásán ò lè rí. Ó yá já, já, ó lè gbé ara.
0: Gbogbo tó ń ṣe ẹ́ láyé.
1: All those afflicting you in life.
0: Wọ́n jẹ́ mí ju èdè kan tí mo fẹ́ pè yín
1: lọ. All the homies what I want to say.
0: Bí omi bá ti sàn, kì í bojú wẹ̀yìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Àti ọ̀táàrí àti àṣàṣì wọn kí wọ́n rìn wọ́n gbó lọ.
1: Ẹ̀mí mímọ́.
0: Gbogbo ẹ̀yìn alágbára tẹ máa ń pa kádàrá dá sáìdá.
1: Every strong man that change destiny to evil.
0: Ti ẹ̀ tampa pẹ̀lú kádàrá.
1: Na tampa with my destiny.
0: Ẹ fi ẹ̀mí yín san gbèsè náà.
1: Use your life to pay for it.
0: Gbogbo ẹni tó tampa pẹ̀lú original ayé tó yẹ kí n gbé.
1: Anyone that tampa with my original life.
0: Ẹ̀yin ogun ọ̀run ẹ fi ẹ̀mí wọn ṣe ìràpadà.
1: Most of them use their life to recompense.
0: Do you hear what I'm saying? Gbogbo ẹni fọwọ́ kan àyàn mọ́ mi.
1: Anyone that touch my destiny for evil.
0: Illegally lọ́nà tó lòdì.
1: Illegally.
0: Wà á ní olúwa kò yẹ kó rí bẹ́ẹ̀.
1: Lord did not want to be so.
0: Jẹ́ wọ́n fi ẹ̀mí wọn san.
1: Let them die for it.
0: Wà á máa kígbe. Ẹ̀mí yín ló máa lọ sí.
1: Your life will go for it.
0: Gbogbo ẹni fìyà jẹ mí lọ́mọ.
1: How does that oppress my children?
0: Gbogbo ẹni kí ọwọ́ bọ iṣẹ́ mi tó dàrú.
1: God has scattered my work.
0: Ẹni kí ọwọ́ bọ inú ètò ìṣúná mi.
1: God has scattered my finances.
0: Ẹni da ìrìn àjò mi rú lọ́fíìsì.
1: God has scattered my journey.
0: Ẹ jáde láyà.
1: Orúkọ Jésù.
0: Ẹ̀mí mi lọ. Gbogbo ẹ tó da ìrìn àjò mi rú. Ẹni tó lọ́wọ́ sí ìjà káyé kó tà rí. Ẹni tó kọwọ́ pa ayé mi lọ́nà tí ó bọ́ fi mú. Olú ajẹ́ kí ẹni mọ kó lọ sí. Ẹ̀mí wọn kó lọ sí. Ẹ̀mí wọn kó lọ sí. Ẹ̀mí wọn kó
2: lọ sí. Ẹ̀yin ọ̀la o.
0: Kó lọ sí. Ẹ̀mí wọn kó lọ sí. Ẹ̀mí wọn kó lọ sí. Ẹ̀mí wọn kó lọ sí.
2: Ogo ni fún ọ.
0: Kó lọ sí. Ẹ̀mí wọn kó lọ sí. Olúwa gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀
2: gbàwọ̀ gbàwọ̀
1: gbàwọ̀
0: Ogun láti ilé bàbá rẹ̀.
1: Tí o gbàgbé ọba dáṣà o.
0: Ó jáde. Náwó ẹ sókè.
1: Lift up your head.
0: Kí ni ayé ti gbà lọ́wọ́?
1: What has even one taken from me?
0: Mo gbà padà.
1: I take them back.
0: Oya oya oya oya.
1: Ẹ̀mí mímọ́, kí ni ayé ti gbà lọ́wọ́ mi?
2: Mo mọ̀ mo gbà padà lónìí.
1: Mo gbà padà lónìí. Mo gbà padà. Mo gbà padà.
0: Yes.
1: Mo gbà padà. Mo gbà padà. Mo gbà
2: padà. In Jesus name we pray.
0: Ẹ ma kẹ́.
1: Yowé ṣe.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tú mi sílẹ̀.
1: I am the labor.
0: Ní dúró sójú kan.
1: Don't stay in the spot.
0: Wà á mí ara.
1: Yowé vibrate.
0: Wà á gbé ara.
1: Yowé lift your body.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tú ògo mi sílẹ̀.
1: My glory is delivered.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tú ilé ọmọ mi sílẹ̀.
1: My home is delivered.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tú iṣẹ́ mi sílẹ̀.
1: Àwọn iṣẹ́ mi sílẹ̀.
0: That name.
1: Orúkọ yẹn.
0: Give us deliverance.
1: Lọ́gbọ́n a ní dáńdé.
0: We find our deliverance.
1: A ní dáńdé wa.
0: In his name.
1: Nínú orúkọ yẹn.
0: That man shout.
1: Àwọn olùkọ́
0: jáde. Jesus.
1: Jésù.
0: Come and deliver my son.
1: Wá tó ọmọ mi sílẹ̀.
0: Wà á máa fò sókè.
1: Bébè jumping up.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tú mi sílẹ̀.
1: I am delivered.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tú ọmọ mi sílẹ̀.
1: I am delivered.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tú iṣẹ́ mi sílẹ̀.
1: Àwọn kì í deliver.
0: Wọ́n ní jó sọ̀rọ̀.
1: They will know when to talk.
0: Tí wọ́n bá lè ṣe àṣepa ní lórí ẹ.
1: He dey conclude
0: the matter. Tí o yanu báyìí.
1: I cannot put your mouth.
0: Ó lè wo.
1: It's very dangerous.
0: God.
1: Lorúkọ Jésù. When I say the name of Jesus, battle out of my body.
0: Lord God, yes.
1: This time you've been jumping up. You will shout.
0: So tell him, Nibola yet,
1: where did they buy me the ordinary eyes cannot see?

0: oruko mi ni Sunday Olaosebi Kọmọwá lati Kubwa. O ṣẹlẹ pe that was 2023. Tẹ ba mọ H medicine to wa n bi bayi ni Nigusape. Emi mo bẹrẹ iṣẹ yẹn lati inu foundation titi a fi pari. Ṣugbọn lati igba ti mo ti wa pari iṣẹ yẹn, that was early this year, January. Lati igba ni nkan ti da duro. O duro patapata ni ko jẹ bi oṣu meje mi ori kan mi ribi kankan lọ. Kí ló wá ń ṣẹlẹ̀? Mo ṣà ń gbọ́ program dáde lórí rédíò. Nígbà tí mo wá ń gbọ́, ó wá ṣẹlẹ̀ pé wọ́n ní ká kó irinṣẹ́ wa ká kó sí orí pẹpẹ ibi tá a ti ń gbàdúrà. Mo wá kó irinṣẹ́ mi torí ayọ̀mẹ̀dà ni mi, mo wá kó síbẹ̀. Ibi tí a ti ń gbàdúrà tí dáde ti ń lé àdúrà fún wa, ọ̀pọ̀lọ́kàn jáde láti inú carpet.
1: Ọpọlọ.
0: Bẹ́ẹ̀ ni sà, níwájú Ọlọ́run àti ènìyàn, ọ̀pọ̀lọ́ jáde. Mo pa ọ̀pọ̀lọ́ yìí kò fẹ́ kú, mo wá mú anointing, mo wá dà lé lórí. Ibẹ̀ mo ti wá pa. Mo wá fẹ́ gbé ọ̀pọ̀lọ́ yẹn pé kí n gbé wá.
1: Ẹ má gbé wá.
0: Ibi tí mo gbé sí, atẹ́gùn kan gbé lọ ni. So lẹ́yìn ìgbà náà, mo ti mo wọ́n gbàdúrà. Ìdí kan tún jábọ́ láti orí òkè ni. Láti gbà yẹn, níwájú Ọlọ́run àti ènìyàn. Bí wọ́n ṣe ń pè mí bíbá yìí, náà ń pè mí lọ́hùn. Bẹ́ẹ̀. So ibù gan lánàá nísìnyí, wọ́n ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ kan lọ́la. Lọ́tún la nísìnyí, wọ́n ní kí n tó wá bẹ̀rẹ̀. Wọ́n da dúró fún èmi náà.
1: Another one.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Wọ́n máa ń daṣẹ́ dúró fúnra wọn.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Ọ̀pọ̀lọ́ ló jáde, òkúta ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo tó ń bẹ gbélé tójú rẹ ò rí.
2: Jesus.
1: Holy
3: ọ̀rọ̀ yìí ti dé didi.

0: orúkọ mi ni Oyewole. Mo wà nú ìjọ yìí pẹ̀lú omijé lójú. Ó ti tó bí ọdún márùn-ún tí gbogbo nǹkan ti dá fún mi. Ó ní bí mo ṣe lọlé mo fún ẹnìkan ní owó. Mo máa ń fúnyàn gidi nígbà tí mo wá fún ẹni láti gbà yẹn. Gbogbo ohun tí mo ní mo ti tà á, mi ò wá ní kinní kankan mọ́. Ibi ibi tí mo ti ń tajà mi ò rọ́jà yẹn tà mọ́. Màá ń sùsùsùsù, màá tún wálé. Kí ló ń ṣẹlẹ̀? Mo wá gbọ́ bàbá nǹkan mo wá gbọ́ lórí rédíò, mo wá wá. Lọ́jọ́ tí mo wá yìí, bàbá ní kí oníkálukú máa mú pásítọ̀tù wá. Bí mo ṣe ń bọ̀ wòlíì kan ní ẹni tó mú pásítọ̀tù ni wọ́n ní kó wá mọ̀. Èmi ṣáà mọ̀ pé obìnrin onísun ẹ̀jẹ̀ ni mí. Tí mo bá ti lè súnmọ́ bàbá tí ọwọ́ èmi pẹ̀lú wọn, gbogbo òkúta tó wà nínú ọjà mi ó máa kúrò. Bí bàbá dẹ̀ ṣe gbé ọwọ́ lé ọwọ́ mi, mo dé ibi ìjókòó mi, mo gbàdúrà. Nígbà tí mo délé, ṣọ́ọ̀bù tí ò kí ń wù mí lọ mọ́, kí 7:20 mo bá ti wẹ̀, mo ti bẹ̀rẹ̀ sí lọ sí ṣọ́ọ̀bù. Ọlọ́run wá ṣe ìyanu. Ó ṣe ìyanu yẹn tó yẹ pé ló yà mí lẹ́nu. Èmi tó yẹ pé ní tí December bá ti dé, màá máa wá ṣọ́ọ̀ṣì tí wọ́n á ti tọrọ ráìsì. Àwọn ọmọ mi, ọmọ mi kan àjọjọ lọ, ó jókòó. Nígbà tó ń gbé ráìsì dọ́dẹ, ọmọ mi yẹn dìde. Ó ní mọ́mì, ó ní òun ò ní gba kinní, mo wá ní kinní.
1: Ẹ mọ́ ń lọ tọrọ ráìsì ṣọ́ọ̀ṣì.
0: Mo yá han ráìsì yẹn kó lè pọ̀ ká lè jẹ́ fún ọjọ́ mélòó kan. Ọmọ mi wá ní, ó ní èmi tí mo ń fúnyàn ni mo wá di ẹni tó ń tọrọ. Mọ́tò mo tà á, kò sóhun tí mi ò ní kinní kankan mọ́. Ó wá yà mí lẹ́nu nígbà tí mo wọ orí òkè. Ọmọ mi tó ní kí n máa gbé ráìsì yẹn, ó kàn dédé pè mí, ó ní mọ̀mọ́, ó ní òun ti ra oúnjẹ síbi báyìí kí n lọ gbé. Mo ní mo bá débẹ̀, mo bẹ̀rẹ̀ sí yí nílẹ̀ ni. Èmi náà bí mo jẹni tí ó ní àpò ráìsì tí ò kì í ṣe kan, tí ò kì í ṣe méjì, mo ní mo wá bẹ̀rẹ̀
1: sí. Kì í ṣàpò kan kò ṣe méjì.
0: Mo bẹ̀rẹ̀ sí fún àwọn
1: tí mo wá fún ráìsì tọrọ. Ìnáwó ẹ̀ sókè. Mana labaya.
2: In the name of Jesus.
1: Kò ní tó fún ẹ. No, ṣé Ọlọ́run wà níbí sá?
2: Yes.
1: Ó wà.
2: Confirm.
1: Ó wà. Ibi tó rò pó ti tán.
2: You think it is over?
1: Kí àánú dìde lójú.
3: Jẹ́tẹ́
1: ni kò gbé mi.
3: Even water has started to swallow me.
1: Mo jáde nínú
3: ẹ̀. I come out.
1: Omi ayé máa gbẹ.
3: Even water has swallowed me.
1: Àyànmọ́ mi dìde.
3: My destiny arise.
1: Mo fẹ́ fogun gbé màmá yẹn mi.
3: Water to swallow that.
1: Ẹ gbé ara.
3: Lift your body.
1: Omi ayé ò lè gbé mi.
3: Even water has not swallowed me.
1: Mo jáde nínú
3: ẹ̀. I come out of it.
1: Máa gbẹ. Ẹ sọ pé agbára tó máa ń borí wọn nílé wa.
3: How hard are you to overcome them in my home?
1: Mo jàjàbọ́ lọ́wọ́.
3: I overcome you today.
1: Obìnrin tó ní graduate mẹ́rin.
3: This man that has four graduates.
1: Ìkẹ́kọ̀ọ́ oríṣẹ́ nu wọn.
3: One of them has any job.
1: Wí kí gbogbo máa ríṣẹ́.
3: This week they will all be employed.
1: Ògùn tó máa ń gbé wọn mi nílé wa.
3: I put a sound in my home.
1: Mo jàjàbọ́ lọ́wọ́.
3: I overcome you.
1: Àwọn kan rìn kiri inú ayé yìí.
3: They
1: are blessing I jackass.
3: Àwọn tó jẹ́ ìbùkún gbà
1: ni wọ́n. Ìbùkún náà máa ń jí.
3: The only still blessing.
1: Ẹ kẹ́mbi ẹ wà.
3: Ṣé àpẹ́
1: yọ. Ẹ̀yin tẹ́ máa ń já ìrẹ́gbà.
3: You blessing I jackass.
1: Ẹ bá ń gbére mi.
3: Release my blessing.
1: Wọ́n ń jí oyún nínú ẹnìkan.
3: They still don't put pregnancy.
1: Wọ́n ti jí márẹ̀jẹ̀ lómi.
3: They still don't put marriage.
1: Wọ́n ti jí ayọ̀ lómi.
3: They still don't put joy.
1: Ẹ̀yin ají ògo.
3: You glory starters.
1: Ẹ̀yin ají ìbùkún.
3: You blessing starters.
1: Ẹ dá ẹ gbé padà.
3: The release my own.
1: Mo gbà padà.
3: I take it back.
1: Oh yeah.
3: Happy birthday.
1: Yes. Iwọ ìjákulẹ̀
3: yóò disappointment
1: ní ìkórìtà òkè
3: at the end of success
1: jáde. Ẹgbàdúà ìwọ ogun tó le
3: you don't have battle
1: tó ń le aláàánú lára mi ó yá jáde lára mi ìwọ ogun tó le tó ń le olùrànlọ́wọ́ jáde. Ma jade, ogun to le, to le alanu.